0: Ìwọ ni Olúwa, olùpamọ́ ẹ̀dá, alágbàwí ẹ̀dá, afọpẹ́ afẹ̀yìn fún orúkọ mọ́ rẹ o. A dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó mú wa sùn lánàá, ó ṣọ́ wa ní gbogbo òru, ó sì tún ti jí wa dìde lónìí láti rí ìmọ́lẹ̀ ọjọ́ mìíràn tí ń ṣe ọjọ́ òní. Àgbẹ̀ ọ̀gá Olódùmarè, Olúwa gbọ́pẹ́ wa. Lónìí, májẹ̀ kán sọ ilé tí ó yẹ kí wọ́n sọ o, májẹ̀ kán rá lákòóbá o. Ìwọ lọba tó máa ń dúró tìmí, Olúwa dúró tì wọ́n. Agbára rẹ, èyí tó dúró ti Jerusalemu tó gun olè kó, Olúwa fi dúró tì wọ́n. Ràn wọ́n lọ́wọ́, ọpọlọ tá fi ṣe náà lónìí. Tí ìbùkún á jẹ́ gbogbo àwọn tí ibi tí a fẹ́ fẹ́ ìkànnì fẹ́ dé ní gbogbo orílẹ̀ àgbáńlá ayé, Olúwa Ọlọ́run olódò yá fi fún wọn o. Ògo ni forúkọ mọ́ rẹ o, Jésù Olúwa wa, amín.
1: A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi alladhi ayana ba'da ma amatana wa ilayhin nushur. Lawl mulku wa lawl hamdu wa huwa ala kulli shay'in qadir. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba tí ó jí wa pẹ̀lú dáadáa láàárọ̀ yìí. Abẹ nínú àánú rẹ̀ jíjí tí a jí lénìí májí a jí sínú ìbànújẹ́. Ọba tó ni wá kú fún ìṣọ́ ẹ̀ṣọ́ wa orílẹ̀-èdè Nàìjíríà, Ọlọ́run má jẹ́ kú bàjẹ́. Ilé-iṣẹ́ wa ní bíbá yìí náà, Ọlọ́run má jẹ́ ó dàrú. Àdáwọlé wa, àdákanlé wa, Ọlọ́run yóò yọrí sí dáadáa. Ṣùgbọ́n kí gbogbo wa ó rántí o wípé jíjí tí a jí láàárọ̀ yìí kí a ṣe jẹ́ kọ́lọ́n kó mọ́ dákun kó fi sọ ẹ̀ṣọ́ ẹni kọ̀ọ̀kan wa. Ọlọ́run rahmatika ya arhamar rahimin. Allahumma inna as'aluka khayra ma fi yasal yawm wa a'udhu bika min sharri ma fi al-adhal yawm wa la hawla wa la quwwata illa billahil 'aliyyil 'azim.

0: systems are offline.
1: Broadcasting every day from the heart of Akure, this is Glow 99.1 FM.
2: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọ́n yọ, rédíò àwa ara wa níjọ. Ìkànnì Glow FM Àkúrẹ́, oríṣiríṣi nínú ẹyọ kan. Glow FM 99.1 Àkúrẹ́. Ẹ̀wẹ̀nu lẹ̀kẹ́ ẹ̀wẹ̀nu ọkọ́ torí yín la ṣe wà. Ìkànnì Glow FM Àkúrẹ́, oríṣiríṣi nínú ẹyọ kan.

0: Bakuta yo ni mu o.
1: Amen.
0: Awon ogun tin dare re danu. O ma gbin oda.
1: Amen.
0: Awon alagba tin be ni di oro re, Olorun a gba e lowo.
1: Amen.
0: Ogun ri ogun eri to dije si o, Olorun gbesele.
1: Amen.
0: Loruko Jesu o ni bo sowo.
1: Amen.
0: Wa bori ogun.
1: Amen.
0: Okan re a bale.
1: Amen.
0: Oro re ti dayo.
1: Amen.
0: Gbogbo eniyan.
2: Everyone.
0: E ja dupe lowo Olorun.
2: Oluwa
0: o se. Mo sun layo. Mo tun lori ofe. Mo ji lori ibosun mi.
2: Ki
0: se ni papa.
2: Papa
0: agbara. Ori ofe ni. Olorun o se. Ori ofe la. Eti e fi fo mi.
2: Ni
0: aro yi. Olorun o ma se o. Oluwa o ya adu ope
3: o Jesu
0: amen mo o Olorun ta gbara mo dupe lowo Jesu o pe ni ba
2: o si na wa
0: aje ra yo baba
2: le o le o le o le o le o le o le o le o le o le o le o le o le o le o le o le o le o le o le o le
0: o
2: le
0: o le o le o le o le o le o le o
2: le
0: Ẹgba ẹ̀yẹ o.
2: Amen.
0: Ogo ori fún orúkọ
2: rẹ. Hallelujah.
0: Ẹ sáré bá mi wo bìkan.
2: Look at somewhere.
0: Nínú ìwé Isaiah.
2: In the book of Isaiah.
0: Isaiah 41.
2: Isaiah chapter 41.
0: Verse 10.
2: Verse 10.
0: Yes.
4: Ìwọ má bẹ̀rù.
0: Má bẹ̀rù.
4: Nítorí mo wà pẹ̀lú rẹ.
0: Mo wà pẹ̀lú rẹ.
4: Má fòyà.
0: Má fòyà.
4: Nítorí èmi ni Ọlọ́run rẹ.
0: Èmi
4: ò fún ní okun.
0: Má fún ọ ní okun.
4: Nítòótọ́.
0: Èmi
4: ó ràn ọ́ lọ́wọ́.
0: Má ràn ọ́ lọ́wọ́.
4: Nítòótọ́. Èmi ò fi ọwọ́ tó dúró mi gbé sókè.
0: Aha. Ìlérí Ọlọ́run nìyẹn fún.
2: Promise of God for you.
0: Kí ló wá ti ọ?
2: What happened?
0: Mo ti sọ àwọn nǹkan márùn-ún.
2: 5 things.
0: Tó bá ti dí.
2: When you wake up.
0: Wà lórí ẹni tí ò kí ń jírí.
2: You said that you see someone you.
0: Tó bá ti jáde.
2: When you're going out.
0: Wà ló ti pàdé obìnrin lọ́nà.
2: You say you meet a female.
0: Tó bá ń lọ.
2: When you're going.
0: Wà ní òkànṣe òsì.
2: You said you step on something.
0: Tó bá ń lọ.
2: When you're going.
0: Wà ló obìnrin ló pàdé rẹ lọ́nà.
2: You said that it's a female thing.
0: Tó bá ń lọ. Wà ló fojú kó ìjàkálẹ̀ wọ.
2: You said you meet congress.
0: Ah, ó ní orí àlá tó máa lá.
2: That kind of dream.
0: Tí ilé bá ti ń bọ̀ níwájú
2: rẹ̀. When good thing is coming.
0: Tó ń gbáre rẹ̀ dànù.
2: And he's taking your good thing.
0: Nígbà tí Olúwa sọ wípé.
2: When God said.
0: Ẹ má bẹ̀rù.
2: No fear.
0: Ẹ tó bá mi tú gàṣà.
2: Read it again.
4: Ìwọ má bẹ̀rù.
0: Má bẹ̀rù.
4: Nítorí mo wà pẹ̀lú rẹ.
0: Mo wà pẹ̀lú rẹ.
4: Má fòyà.
0: Má fòyà.
4: Nítorí èmi Ọlọ́run rẹ.
0: O rí báyìí. Sátani wá ń jọmọ Ọlọ́run níyà.
2: Devil now afflicts the child of God.
0: Nígbà tí ọmọ Ọlọ́run mọ tó ń ṣe.
2: When the child of God knows not what he's doing.
0: Ẹ yọ ọ̀rọ̀ Bíbélì kan kò sí nínú.
2: The word of God is not in your life.
0: Ẹ gbọ́ sá.
2: Ẹ̀mí
0: mímọ́.
2: Ó
0: ní àpẹẹrẹ tó ga jù.
2: The greatest example you
0: have. A kọ ẹ. A tọ ẹ.
2: A
0: darí rẹ. Ẹ̀mí mímọ́.
2: The Holy Spirit.
0: Ó ní kó béèrè fún.
2: The one you need to ask.
0: Ó lá máa fún ẹ ní àpẹẹrẹ.
2: The one that will give you the signal.
0: Èyí tó nílò.
2: That you need.
0: Lórúkọ Jésù
2: Olúwa.
0: Ogun ayé kò ní borí rẹ.
1: Amen.
0: Ẹbí ọwọ́ méjèèjì lé orí.
2: Wà
0: kígbe. Wà ní àgọ́ ara.
1: Àgọ́ ara.
0: Àjèjì.
1: Àjèjì.
0: Wà ní mo bọ́ dànù.
1: Mo bọ́ dànù.
0: Àgọ́ ara àjèjì.
1: Àgọ́ ara àjèjì.
0: Mo bọ́ dànù.
1: Mo bọ́ dànù.
0: Oya.
3: Lórúkọ Jésù. Ẹ̀dá o.
1: Bàbá àgọ́ ara àjèjì.
0: Bọ́ dànù.
1: Bọ́ dànù. Bọ́ dànù.
0: Bọ́ dànù.
1: Bọ́ dànù.
0: Bọ́ dànù.
1: Bọ́ dànù. Bọ́ dànù.
0: Bọ́ dànù.
1: Bọ́ dànù. Bọ́ dànù.
0: Olúwa
1: Amen.
0: Hello me to sun jeje die.
2: Some people that sleep.
0: O lẹni kan a lo n ri.
2: Some people sleep.
0: A ni o ni o jẹ ko n sun.
2: He's the one that.
0: A lo n lo n ri loju orun.
2: He's the one he saw.
0: A ni o n lo lori ogun aye.
2: The one that is fighting.
0: Wọ́n ti gbé àbọ̀ rẹ̀ wọ̀.
2: They have taken their own.
0: Wọ́n lọ máa fi ṣe ẹ̀rù báyìí nìkan.
2: They will not scare others.
0: Wọ́n lọ máa fi ṣe ṣe ẹ̀bi níbi
2: kan. They will not do evil with it.
0: Mo tẹ̀ ti rí ẹni tó jẹ́ wípé.
2: I see someone that.
0: Àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ti kọ sílẹ̀.
2: The three children left
0: me. Wọ́n ní ìyá wọn ni wọ́n rí.
2: They said their mother is.
0: Òun ni wọ́n lálàyé.
2: They always see their
0: mother. Láì mọ nǹkan kan.
2: They don't know anything.
0: Ah, ẹgbẹ́ ọwọ́ ìyàdẹ́ orí.
2: Who died
0: on
1: your
0: head? Sọ pé ọ̀gá tí máa yíra padà.
1: Ọ̀gá tí máa yíra padà.
0: Gbígbé àwọ̀ mi lọ lóru.
1: Gbígbé àwọ̀ mi lọ
0: lóru. Olúwa fara pa.
1: Olúwa fara pa.
0: Ọ̀gá tí máa yíra padà.
1: Ọ̀gá tí máa yíra padà.
0: Gbígbé àwọ̀ mi lọ lóru.
1: Gbígbé àwọ̀ mi lọ lóru.
0: Ogun àrò.
1: Ogun àrò.
0: Ẹ fi dà pa.

0: Glow 99.1 FM. Ìtọ́ni ológo dídán látàkúrẹ́ láti fọrire sétí aráyé.
1: Gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí, ibì kan lè yàn ó gbà táì débi àwọn rè. Ẹyà sọ wa kẹ́ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì Glow 99.1 FM. Ìjàpọ̀ àkúrẹ́, onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje, oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba, ẹ̀jẹ̀ àjọṣe.

0: pẹ̀lú ìgboyà ká lè rí ànúgbà
1: ká sì rí
0: orí ọ̀fẹ́
1: láti ràn wá lọ́wọ́
0: sórí ìgboyà ló fi wá Matthew ẹlòmíì ti sẹ̀ ẹsẹ̀ tó sẹ̀ kò lẹ́tọ̀ láti déwájú ọlọ́run ṣùgbọ́n ìgboyà gbé ìgboyà rẹ ìwọ náà má bọ̀ programme ti bẹ̀rẹ̀ báyìí mami ojoojúmọ́ ló ń gbọ́ tá à ń wàásù tá à ń sọ fún ọ nípa tí Jésù fẹ́ ṣe nínú ayé rẹ ìwọ náà dìde máa bọ̀ sórí òkè àdúà no more war ìwọ náà wàá gbàdúà jẹ́ kí n da òróró lé ọ lórí ẹ̀mí tí ń sọ pé ọmọ wa ẹ̀mí àjèjì ni mo gbàdúà ilẹ̀kùn á ṣí fún ọ àánú ò sọ tiẹ̀ Matthew lẹ́yìn téèyàn bá ti di àtúnbí testimony ló kàn ó máa ní testimony ìwọ wá wo Psalm 18 verse 6 ó máa gbọ́ ohun tó sọ níbẹ̀ òun ta ni.
1: Nínú iṣẹ́ mi, èmi kékeré Olúwa,
0: mo kékeré Olúwa, mo sunkún fún
1: gbogbo
0: mi láti inú tẹ́ḿpìlì ẹ̀wà ẹkún mi ẹkún rẹ máa wá síwájú rẹ ìwọ tó máa lọ sunkún wájú àwọn èèyàn sunkún wájú èèyàn kílọ̀ kẹ́yìn ọlọ́run ni kò lọ bá kò sunkún wájú ẹ̀ ìrànlọ́wọ́ dìde fún ọ ìrànlọ́wọ́ dìde fún ọ dìde fún ọ ẹ wo ọ̀rọ̀ tí Dáfídì wá sọ ní Psalm 54 ẹ wo ní verse 4 èèyàn mélòó ló lè sọ ọ̀rọ̀ yẹn jáde ọ̀rọ̀ tó sọ ní Psalm 54 ní verse 4
1: kí ló
0: sọ
1: ń bẹ
0: kíyèsí
1: ọlọ́run ni
0: olùrànlọ́wọ́
1: mi
0: ọlọ́run ló lùrànlọ́wọ́ mi Matthew gbọ́n tó sọ ta ló pé ta ló lùrànlọ́wọ́ tiẹ ẹskísà ẹ bọ́ra ló lùrànlọ́wọ́ ẹlòmíì òkùnkùn ẹ bọ oríta ń ló lùrànlọ́wọ́ ẹlòmíì agbọ́n ló lùrànlọ́wọ́ ẹlòmíì bọ́ Dáfídì ni rárá o ní tèmi o ọlọ́run ni olùrànlọ́wọ́ mi ó máa ràn ọ́ lọ́wọ́ ó máa ràn ọ́ lọ́wọ́ bí pàdé yẹn ṣe ń lọ bí o ṣe ń lọ má jẹ̀mú ìrànlọ́wọ́ o máa ríranlọ́wọ́ gbà ìwọ náà gbìyànjú sọ̀rọ̀ orí òkè inú ọmọ wọ̀ ní apatẹrẹ tí ẹ tẹsẹ̀ níbẹ̀ ibì kan bẹ tá à ń pè ní yàrá àwọn áńgẹ́lì ìwọ náà wọbẹ̀ yàrá àwọn áńgẹ́lì kò lọ bẹ lọ́hùn níbẹ̀ ibì gbogbo gbà ni wọ́n sì yẹn lẹ̀ bú ó dẹ̀rí tiẹ̀ ṣe ọ̀run anú sí fún gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí Facebook mo máa wà lórí Facebook ní agbogbo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agbogbo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agbogbo mẹ́ta àbọ̀ sí agbogbo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí TikTok ẹ máa pàdé mi lórí TikTok lórí YouTube àti lórí Instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹjọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí ń bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dímọ́ tàbí ẹni tí ń wá eré kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín bí ọwọ́ lé àyà mo gbàdúrà o lórúkọ olúwa ó ríranlọ́wọ́ ìrànlọ́wọ́ tó fi dókè gbà á àánú tó fi dókè gbà á gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ ìpè yìí ẹ ríranlọ́wọ́ gbà gbogbo ẹ̀yin aláàánú ìpè yìí ẹ ríranlọ́wọ́ gbà mọ́mí wọn àní dá ọ dúró dádì wọn àní dá ọ dúró iná rí òní kú ògo rí òní wọlé iná rí òní kú ìràwọ̀ rẹ jáde bẹ́ẹ̀ ló máa rí lórúkọ bàbá ọmọ àtẹ̀mímọ́ òní dẹ́nilẹ̀ jésù olúwa wa. Ẹ pe nọ́mbà yìí tàbí kẹ́ ẹ sẹ́ndì WhatsApp message sí wa 08066 48 14 55 lórúkọ jésù àánú jáde sí ọ ó rí tiẹ̀ ṣe o ìjọba ọ̀run ò ní pàdánù God bless you it shall be well with you in Jesus name ayé kan tó wáyé ò ní mọ̀ pọ́njú wà á gbọ́ o gbogbo tá a jọ ń sọ dùn má lu ẹnu inú ẹsẹ̀ o nǹkan tí ò ní jẹ́ kọ́lọ́hún ó gbéjà rẹ mọ̀ ṣe o dúró nínú ọlọ́run mọ̀ gbàdúà mọ̀ gbàwẹ̀ ìlérí ọ̀dẹ̀sẹ̀ yóò dára fún ọ no more war Jesus is coming.

0: ilé iṣẹ́ rédíò tó ń gbó táyé ń gbọ́ ṣé ẹ rí bó ṣe ń já lóló tó rinlẹ̀ tó gbàgbóró kankan tewé tàgbà ó yá ẹjẹ́ ká jọ gbó papọ̀.
1: Ilé ìmọ́lẹ̀ tó ṣùpá adé orí òpin òjò tẹyẹkẹyẹ glo 99.1 fm àkúrẹ́.

0: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa níjọ. Glow FM 99.1 Àkúrẹ́. Ẹwẹ̀nu lẹ̀kẹ́ ẹwẹ̀nu ọkọ́ torí yín la ṣe wà.
1: Stay tuned on Glow 99.1 FM, your station, your voice.
2: Number 4.

0: àwùjọ wa.
1: Lábala lábala lè tó yìí pín sí. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbó ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́?
0: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
1: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí.
2: Èrò ọjà olówó.
1: Abala tẹ́ ẹ̀ ti pàdé àwọn alẹ́nulọ́rọ̀ láàrin ìlú ń bẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
0: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ń bẹ.
1: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọkájọ bójútó àwùjọ wa lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán láwùjọ láwùjọ láwùjọ.
0: Tọ̀tẹ̀ yìí ó dùn yàtọ̀ torí pé tòní òjọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀la.
3: Ibi

0: fẹ́ hàn nẹ́fẹ̀. Ètò kan pàtàkì ibi tí a ti máa sọ nípa bí a ṣe lè lọ sí òkè òkun ní ìrọ̀rùn láìsí ìbẹ̀rù tàbí jìbìtì lèmitẹ̀ ló ṣe agbátẹrù rẹ̀. Ètò yìí a máa wáyé ní gbogbo ọjọ́ Àlàmísì ní déédé aago 8 àbọ̀ sí aago 9 alẹ́ ní ìkànnì rédíò Glow 99.1 FM Àkúrẹ́ Àgbáòye Àwùjọ Sunday Àgbáyé Jágilégbò. Ní àtúnkọ ètò yìí abala méjì ni ó máa bá wa jọ bàbá màmá boy boy gẹ́gẹ́ ẹ jẹ́ kí a jọ gbádùn ètò yìí o ẹ wo ó máa láòdù gan ni sà a jọ máa gbọ́ ni power by Evershine Films and Travel Nigeria Limited.
1: Ìrírí lágbà owó ojúrí ojú ò bá rí o ẹnu ò ní lè sọ.
2: Ohun ojúrí lẹ̀tọ́ amúlùdún agbófinkọ́gbọ́n yìí ń jẹ́ nìkan ní Glow 99.1 FM láago 5 sí 5 àbọ̀ ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí kí wọ́n tó di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlálójú la tọ́kùn ètò yìí o ẹ̀jẹ̀ àjọ̀má.

0: àwọn ìwé ìròyìn olójoojúmọ́ tòní.
1: Ọ̀rọ̀ pọ̀.
0: Nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ tòní.
1: Ọ̀rọ̀ mọ̀ pọ̀ gidi gangan gama ní.
0: Nínú àwọn ìwé ìròyìn tó ń jáde lójoojúmọ́.
1: Nínú ìwé ìròyìn The Hope láti ìpínlẹ̀ Ondo.
0: Ọ̀rọ̀ pọ̀ nbẹ̀.
1: Ìwé ìròyìn Vanguard nkọ.
0: Ọ̀rọ̀ pọ̀ nbẹ̀ o.
1: The Nation náà nkọ.
0: Ọ̀rọ̀ pọ̀ síbẹ̀ gan ni. Ọ̀rọ̀ pọ̀ síbẹ̀. Ọ̀rọ̀ yapa síbẹ̀.
1: Ìwé ìròyìn Punch ti máa ń pọ̀ jáde tó máa ń kipán bí ọbẹ̀ àpọ̀n náà nkọ.
0: Ọ̀rọ̀ pọ̀ nbẹ̀.
1: Guide and Tomo Guide ẹ̀ náà nkọ.
0: Ọ̀rọ̀ pọ̀ nbẹ̀ dáadáa.
1: Ìwé ìròyìn The Sun náà nkọ o.
0: Ọ̀rọ̀ yapa síbẹ̀ dáadáa.
1: Ṣó
0: kì í síbẹ̀.
1: Ó ti kì í bẹ̀ náà bí ọpọ̀ ọbẹ̀ àpọ̀n lóòrọ̀ yìí náà lábẹ̀rẹ̀ sí mọ́ túpẹ̀ rẹ̀ pẹ́ẹ́rẹ́ rẹ̀ tá a máa yànnàná rẹ̀ lọ́lọ́kan òòjọ́ kan. Ṣùgbọ́n wọ́n ní kókó báyìí náà legun yan ṣùkú légun àgbàdo kákàròyìn ká bàbẹ̀. Ó náà ní iye wa ní iléeṣẹ́ ti àmbita wà yìí gló 99.1 FM náà ń pè bí nílùú Àkúrẹ́ olóyè tuntun ìjápù níbẹ̀ náà la kalẹ̀ sí. Ẹ jẹ́ ká kọ́wọ́ àwọn kókó kòkòkókó tí ń bẹ nínú àwọn ìròyìn wọ̀nyìí lọ́lọ́kan òòjọ́ kan. Jẹ́ kí n bẹ̀rẹ̀ lọ́dọ̀ tèmi o láti ìpínlẹ̀ Ondo. Bó tilẹ̀ jẹ́ wípé ìròyìn náà ó ṣe ni ní àhín lórí ọkọ̀ bàálù tí ó já lulẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ondo mọ̀ ti pa aláṣẹ òní ọya. Ẹ lọ bẹ̀rẹ̀ sí ń lọ sí ojúkò bí kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí mọ́ ṣe fumigation rẹ̀ kẹ́ ẹ mọ́ fi àwọn nǹkan tó jẹ́ pé tó lè mú kí òórùn kó kúrò nílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ́ ẹ lọ bẹ̀rẹ̀ sí ń fi ibẹ̀.
0: Látinú ìwé ìròyìn Daily Post, ṣáájú ìdìbò àpapọ̀ lẹ́yìn tí ń bọ̀ lọ́dún 2027, Ààrẹ Bọ́lá Tinubu mọ̀ ti jáde sọ̀rọ̀. Ó ní ẹ̀wò ẹjẹ́ kí n sọ fún yín gbogbo ibi tí ètò ìpolongo ìdìbò bá ti máa wáyé. Ó ṣeé ṣe kẹ́ má rí mi bẹ́ẹ̀ nítorí pé lọ́wọ́ tá a wà yìí orílẹ̀-èdè Nàìjíríà nílò àti rí pé kí n dá sí àwọn kankan bẹ́ẹ̀.
1: Bákan náà ni ìròyìn kan náà mọ̀ tí ń bẹ ń bí níwájú mi o léyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé níbi tí wọ́n ti ń jẹ́ kóde mímọ̀ gbogbo àwọn ti jẹ alágbàtà epo pẹtiróòlù ni wọ́n mọ̀ ti ń fèsì lórí èyí ń jálá epo pẹtiróòlù kan tí wọ́n mọ̀ tà ní 1,450 naira léyìí tí wọ́n sọ pé àwọn discount tí ìjọba àpapọ̀ lòun wọ́n máa ṣe lórí àwọn kinní wọ̀nyí pín ètí ìbẹ̀rẹ̀ rẹ.
0: Látinú ìwé ìròyìn Daily Post ọ̀hún bákan náà, Umahi ni ó ti ń bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀. Ó ní ẹ wo ṣẹ́rí Ààrẹ Bọ́lá Tinubu lójúnà àti lè rí pé ó parí àwọn iṣẹ́ àkànṣe gbòógì léyìí ti bẹ̀ ńlẹ̀. Ó nílò àti lọ fún ẹlẹ́ẹ̀kejì sí i. Gbogbo tẹ́kọ̀ọ́ máa ṣojú wípé kí ẹ fi ìbò kẹfi gbé wọlé.
1: Bákan náà ni ìròyìn ti ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé Ààrẹ Tinubu ó mọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ àwọn olùpolongo ìbò fún ọmọ òye díje sí ipò ààrẹ lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú APC èyí ń fẹ́tò tí ó wáyé ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027.
0: Lórí ọ̀rọ̀ léyìí tí Ààrẹ Bọ́lá Tinubu sọ wípé ó ṣe

wọn lù bọ́ọ̀lù bọ́ àwọn rọ́bọ̀ mi wọ́n fojú àwọn lille kan nìyẹn orílẹ̀-èdè gẹ̀ẹ́sì àtúnlẹ̀-èdè faransé nínú ìdíje ti uefa champions league tó yẹ kó ṣe bẹ́ẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá àti níjẹ ta lápá bẹ̀ ó pè sí ọ̀hún a máa gbẹ́yìn débẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá bẹ̀ láàyò bá wà sí lẹ́nu ẹ̀ bá ń kí zima ọmọ alájà ńkọ́ àwọn ti arsenal nìyẹn ẹ bá ń kí bọ̀dé gunners àwọn ti arsenal ìyẹn lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn àwọn tàbọ̀tàbọ̀n rọ̀bọ̀rọ̀bọ̀n gbébọn mi ẹ má gbàgbé ẹ̀yin olólùfẹ́ wa ó yẹ kẹ́yẹ́ ká máa ṣe prediction lórí ètò yìí ó tiẹ̀ jẹ́ richard kàbí kọ̀ọ̀kan ni ta bá ń predict àwọn tó bá jólólùfẹ́ ìyẹn aré ìdárayá kọ́ máa fi ṣe fàjẹ́ ìyẹn lápá bẹ̀ ẹ wo owó tá ṣẹ́rẹ́ ńlẹ̀ ẹ má gbàgbé wípé a lè máa fáwọn èèyàn lẹ́bùn ìyẹn lórí ètò yìí ẹ sì lè láǹfààní láti polówó kí ló ń tẹ̀ ń tà kí níṣẹ́ tẹ̀ ń ṣe ìyẹn lórí ètò yìí ó gbé yín débẹ̀ ni o ẹ má jẹ́ kó jẹ́ pé ẹ̀ ń gbádùn wa nìkan ni ẹ jẹ́ àfi ọjà òun tàǹtà ìyẹn sórí ètò yìí gẹ́gẹ́ bó ṣe wà lápá bẹ̀ kankan nìyẹn àwọn ti manchester united oskoke ìyẹn lókè jẹ̀bùn bí ẹ bá ń kí àwọn ti mayo nìyẹn evima àwọn ti manchester united lápá bẹ̀ àwọn ti chelsea adésínà adérèmí sídó ẹlẹ́ran nìyẹn àwọn ti pàṣẹ òun náà tún láìkí chelsea ẹ bá ń kí gibbard tayo gibbard àwọn ti chelsea yẹn lápá bẹ̀ àwọn kòkó aró òkè yín láàárọ̀ yìí níbo ló ka yín mọ́ ẹ bá ń kí bàmí ganiyu jimo ganiyu ẹ bá ń kí gbogbo wọn ṣe pé ṣe dáadáa ni ìyẹn bó ṣe wà lápá bẹ̀ bàbá mayo ńkọ ẹ bá ń kí àwọn náà àwọn ti mayo gọgọ nìyẹn bàbá lápàrọ gbogbo yín mo kí láàárọ̀ yìí ìyẹn bó ṣe máa wà bàmí ayé labọ́lá ẹ kú ojúmọ́ liverpool àwọn ti jóge bàbá bẹ́ igi gbogbo yín mo kí o ẹ yẹ kẹ́ máa fáwọn èèyàn lẹ́bùn lórí ètò yìí mo rọ̀ yín mo bẹ̀ ẹ jẹ́ àmújẹ́ káwọn èèyàn máa jẹ̀bùn bó tiẹ̀ jẹ́ richard career time lásán ni ẹ jẹ́ kọ́ máa jẹ́ lórí ètò yìí kí gbogbo bá a lè kọ́ sí ohun tẹ́ ẹ máa ń ṣe náà ẹ jẹ́ kẹ́ máa fi gbé tiwa lárugẹ ká máa fi tiwa ká máa fi gbé tiwa lárugẹ ìyẹn bó ṣe wà lápá bẹ̀ orúkọ tèmi olúkẹ́ òde ajayi church hill lóyún kéèlà àwọn tèmi pè mí gbòòrò ayé àwọn tó dàmọ̀ dáadáa nípa ti aré ìdárayá tọ́n bá ti rí mi mayegu sport ni wọ́n ń pè mí màá wo ti snowball cake tó ń bá jìdí cake nọjà gẹ́gẹ́ bó ṣe wà lápá bẹ̀ gangan nìyẹn ó yá pápápá yorùbá bọ̀ onílé báyìí láti ń kẹsàn-án òde ìpínlẹ̀ ondo láti máa bẹ̀rẹ̀ kí ló tó ń ṣẹlẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ ondo ìdíje tó jẹ́ pé àwọn tó ń ṣe tó kópa nípa ti aré ìdárayá àjọ iléeṣẹ́ ìjọba ìyẹn ti ìpínlẹ̀ tó ń ṣàkóso nípa ti aré ìdárayá ìdíje ìtàn gbé kalẹ̀ gbogbo ẹ̀ náà ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ní pápá ìṣeré ètò bẹ́ńbò pẹ̀lú àwọn wo conjunction gẹ́gẹ́ bí àṣà orílẹ̀-èdè òyìnbó ìyẹn pẹ̀lú àkúrẹ́ united tó jẹ́ pé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù bí 30 ló ń kópa nínú ìdíje ọ̀hún gẹ́gẹ́ bá a ṣe gbọ́ láti orílẹ̀-èdè gẹ̀ẹ́sì káàkiri pàápàá jùlọ ní orílẹ̀-èdè portugal àti láwọn orílẹ̀-èdè lóríṣiríṣi àwọn tó máa ń wá àwọn ìràwọ̀ nípa ti aré ìdárayá làgbọ́ pọ̀ ti balẹ̀ síbo ìyẹn sí ìpínlẹ̀ ọ̀dọ́ ìlú àkúrẹ́ gangan nìyẹn ó ṣeé ṣe o ìyẹn kọ́ ọmọ ti yín jẹ lọ àbí wọ́n jẹ agbábọ́ọ̀lù ni ó padà jẹ lọ ó jẹ́ pé ìwòye ọdún tó ń bọ̀ orílẹ̀-èdè gẹ̀ẹ́sì ló ti máa ṣe bẹ́ẹ̀ láti máa wò yín ìyẹn bó yẹ kó ṣe jẹ́ nìyẹn ìyẹn lápá bẹ̀ ó yá pápápá níbo ní ká tún yà sí láàárọ̀ yìí sẹ́yìn bá ìṣẹ̀ darapọ̀ mọ́ wa já wọn sí lórí eré òun ló ṣe bẹ́ẹ̀ tó gorí afẹ́fẹ́ lórí ìkànnì glow 99.1 FM tó jẹ́ pé number 1 ní Fanlaye Street Ìjàpọ̀ Estate nílùú Àkúrẹ́ ẹ̀ ń bẹ̀ gọ́gọ́ la wà láti ń fẹ̀yìn mẹ́mú lọ tẹ́ bá ń gbọ́ pé máa jẹ́ ká máa fẹ̀yìn mẹ́mú lọ àlè àmọ̀zúmọ̀ àyànṣù ẹni afẹ́ lamọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni Mazuel Abiodun. Àgbọ̀wọ́ wájú fún èmi lórí ètò lápàbẹ̀ nìyẹn òun náà ti wà ń kalẹ̀ láàárọ̀ yìí ó jẹ́ pé takoko bá tó àjọ máa gbẹnu sí microphone ìyẹn bó ṣe wà lápá bẹ̀ láàyò bá wà sí lẹ́nu ni o gẹ́gẹ́ bí mo ṣe sọ ìròyìn bẹ́ẹ̀ bí ńkẹ̀tínkẹ̀tì òun bẹ́ẹ̀ bí lẹ́yẹyọ lẹ́jẹ̀jì ìyẹn bó ṣe wà lápá bẹ̀ ìdíje kìlómítà bí mẹ́wàá tó jẹ́ pé ní ìpínlẹ̀ èkó ìyẹn fún tàwọn olóbìnrin ni o èyí tán pè ní 10 kilometer lagos women run wọn ló tún máa padà dé tó bá dọjọ́ wo oṣù kọkànlá ni o nínú ọdún tá a wà yìí gẹ́gẹ́ bó ṣe wà lápá bẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó gbé ìdíjọ kalẹ̀ wọn ní ìdí pàtàkì tó fi gbé ìdíjọ kalẹ̀ láti rí wípé ni ara àwọn obìnrin bó ṣe bẹ́ẹ̀ ojú pépé àti láti jẹ́ kí àwọn obìnrin láǹfààní láti máa kópa nínú àwọn aré ìdárayá gẹ́gẹ́ bó ṣe sọ lápá bẹ̀ ìyẹn tó bá di ọjọ́ 14 nínú ọdún tá a wà yìí nínú oṣù 11 òun ni àwọn obìnrin máa kúra wọn jọ ìyẹn sí agbègbè kan ní ìlú èkó wọn máa sáré ìyẹn kìlómítà ìyẹn bíi mẹwàá ìyẹn bó ṣe wà lápá bẹ gangan nìyẹn ó yá pápápá ń bọ ní kí n tún yà sí ìyẹn ètò ìdìbò ìyẹn sí.

àwọn àjọ ìyẹn ti basketball ní orílẹ̀-èdè Nàìjíríà. Awuyewuye ńlá o. Gbogbo ẹ̀ ti wá di woro sí woro. Ìyẹn bó ṣe wà lápá ibẹ̀ gangan nìyẹn. Ìyẹn jẹ́ bó ṣe jẹ́ pé ètò ìdìbò ọ̀hún ló jẹ́ kó máa wáyé lónìí. Ṣùgbọ́n àwọn nǹkankan ó ti wá di woro sí woro. Lára àwọn tó ń gbèrò ẹ̀yẹn láti díje tó ń tiẹ̀ ti gbà fọ́. Ìyẹn jẹ́ bí ààrẹ. Lára àwọn tó fẹ́ di ààrẹ ìyẹn àjọ ti basketball ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn bíi mẹ́ta lára wọn la gbọ́ pé bẹ́ẹ̀ ti fẹ̀sùn. Wọ́n ti fẹ̀sùn kan èèyàn tó jẹ́ ààrẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìyẹn ààrẹ fún iléeṣẹ́ yìí. Ó jẹ́ pé ààrẹ tó ń ṣàkóso àwọn àjọ ti ìyẹn basketball ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ta wà yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ìdìbò ó jẹ́ kó máa wáyé lónìí. Tó sì jẹ́ pé àwọn tó bá ti ṣe bẹ́ẹ̀ tó bá ti ṣáná wọlé láti ọdún yìí títí di 2030 lọ́ máa láǹfààní ìyẹn láti wà ń bẹ̀ nìyẹn. Gẹ́gẹ́ bí àwọn tá máa darí ìyẹn àjọ ti basketball. Lára àwọn agbẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ti kọ̀wé. Onígbòchi Mark Olúmídé Oyedeji Ejike Ongbaja agbẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ti kọ̀wé o. Ìyẹn tó sì kọ́ lára ìwé ọ̀hún. Ìyẹn fi ránṣẹ́ sí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn torílẹ̀-èdè Nàìjíríà ìyẹn gọ́ọ̀sùlà pàdé o. Àti abẹnugọ́ o ilé ìgbìmọ̀ aṣòfin kékeré ìyẹn Abbas Tajudeen. Àti akọ̀wé àgbà ìyẹn fún iléeṣẹ́ ìjọba àpapọ̀ George Akume Ivan Onotu kọ̀wé ìyẹn sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Wípẹ́ wo àwọn kọ̀ọ̀kan ti ń ṣẹlẹ̀ tí ó sì dùn mọ́ àwọn nú. Wọ́n fi ẹ̀sùn kan èèyàn tó jẹ́ ààrẹ ìyẹn fún àjọ lọ́wọ́lọ́wọ́ ìyẹn Musa Kida tó sì jẹ́ pé òun gan tiẹ̀ tún ni alága ìyẹn iléeṣẹ́ ìjọba ìyẹn tó ń pẹ́ epo rọ̀bì tó sì jẹ́ pé òun náà tún ni ààrẹ. Ààrẹ ìyẹn fún àwọn àjọ ti basketball. Wọ́n ló ti fẹ́ ṣe àwọn aṣẹ́máṣe o. Nígbà tó ń bi onínú nǹkan tó kọ sí i. O nítorí pé kí ni èèyàn tó gbé wípé kó wá ṣe ààrẹ lọ́wọ́lọ́wọ́ wọ́n lẹ́ni ọ̀hún. Tó jẹ́ pé òní kíwá iléeṣẹ́ ìjọba. Èyí tó ń rí sí nípa ọ̀rọ̀ agbára wọ́n lòun gangan tó jẹ́ ọ̀mọ̀wé Mustapha Abdullahi. Òun gangan ló ṣe bẹ́ẹ̀ wọ́n lòun ló ń ṣàtìlẹ́yìn fún. Wọ́n ní bó ṣe wà nínú òfin èèyàn tó bá jẹ́ òṣìṣẹ́ ìjọba lọ́wọ́lọ́wọ́ wọ́n ní kò láǹfààní èèyàn láti kópa nínú àwọn ètò ìdìbò báyìí. Nítorí pé kí ni kò ní lè mójútó èèyàn méjèèjì papọ̀ èèyàn gẹ́gẹ́ bó ṣe wà lápá bẹ̀. Wọ́n láti wípé o àwọn gómìnà kan ti gbọ̀jẹ̀gẹ́. Wọ́n ní kọ̀ọ̀kan tún ṣẹlẹ̀ lẹ́yìn tó kú bíi ọ̀sẹ̀ bíi méjì yẹ kí ètò ìdìbò ń kó wáyé. La gbọ́ pé gbogbo àwọn tó ń ṣàkóso àwọn basketball láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan la gbọ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ ti yọ wọn jáde ìyẹn bíi jìgà gẹ́gẹ́ bí ọ̀dọ̀ tó tún fi léde táwọn tó ń fi léde ìyẹn lápá bẹ̀. Wọ́n nítorí ìdí èyí kí àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n bá wọ́n nǹkan ṣe sí i ìyẹn gẹ́gẹ́ bó ṣe wà lápá bẹ̀ gangan nìyẹn. Báwo ló ṣe máa rí ìjọ máa yọrí sí ibòmíì àbí ètò ìbọn ṣó máa wáyé lónìí àbí ò ní wáyé. Ìpàdé dìrọ̀ lẹ́yìn ká tó mọ ibi tó máa yí sí ìyẹn lápá bẹ̀ gangan nìyẹn. Ó yá pápápá ìpínlẹ̀ Èkó kí ló tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkó. Arákùnrin kan òun ló ṣe bẹ́ẹ̀ ti forúkọ ẹ̀ léde àwọn àjọ SWAN àwọn àjọ tó jẹ́ pé ló ń bójútó àwọn tó ń kọrin nípa tarí ìdárayá ní orílẹ̀-èdè Nàìjíríà. Là gbọ́ pé wọ́n ti yan ọ̀gbẹ́ni Patrick Omoridion gẹ́gẹ́ bí alága alága fìdíhe gangan nìyẹn o. Fún SWAN ìyẹn ní ìpínlẹ̀ Èkó ta ló fi ọ̀rọ̀ léde. Wọ́n ní ààrẹ gbogbogbò ọ̀gbẹ́ni Isaiah Benjamin ló fi ọ̀rọ̀ léde gẹ́gẹ́ bó ń tọ́ fi léde wípé kí ọ̀gbẹ́ni Patrick ó tẹ̀wájú kó wà ń bẹ̀ ìyẹn fún bí oṣù mẹ́ta ó sì ṣe àwọn àtúntò léètò yẹ kó ṣe ìyẹn fún àjọ ti SWAN. Àti wípé o ó tún yan àwọn ẹlẹ́nu bí iṣẹ́ kélé nípa ló máa mójútó ọ̀rọ̀ ètò ìbò ìyẹn sáwọn tó ṣetán láti díje ìyẹn sínú àjọ ọ̀hún nípa ti ètò ìbò ọ̀hún tó jẹ́ kó ṣeé ṣe ìyẹn kó wáyé ìyẹn láìpẹ́ gẹ́gẹ́ bó ṣe wà lápá gangan nìyẹn. Ó yá pápápá ẹ jẹ́ ń gbàbòmí lọ láàárọ̀ yìí ṣẹ́ bẹ́ẹ̀ ṣẹ̀dá pọ̀ mọ́ wa kí àwọn oṣù lóṣù

papa ati wa lori Facebook laaro yi e wa ba wa feyin memu papa julo eyin te jiya awon to fi ya jeyan iyen lana bawo le se ri si ilo nte ri o iyen lana ati jeta gege bo se wa lapa be e ma nbo lori Facebook eyin Manchester United e pele o awon dede mayu ati e mo club ti Joshua support Under 15 FC ni awon ma yulo nje be abi Bala Blue FC o da pe Chelsea o ti e sin Champions League wa de ma kura won ni wa di Champions odun merin ko odun mewa ni abi Arsenal o ntele abi Man City ni ah o ma se lara Man City lana o ile ara won gbogbo yin te ma hype Man City e ri po o fe se kini lule o fe se keji eleken rin Manchester City n suku lori television lana ni Wana bi lo ti be to ka mole o ya papapa la pa bi nipa ti dije ti go o la ti gbo o we pe to ba di ojo keje osi kokola arabiri kan ni ipinle delta to je pon feyin ti nipa ti are daraya to ti je okan gboge to n kopa nini dije go to si sojo orile ni nigeria ni odun 2018 pa pa julo iyan ni all africa challenge trophy le ton gba ni orile de ghana a gbo pe o fe feyin ti ile ise ijoba to si je pe opolopo awon agba golf won ni leyin odun 15 to je po ti lo ninu ile ise ijoba o fe feyin ti arabirin le ton pe ni rita uzoje opolopo yan mo si lady pro oni opolopo awon yan ma korajo iyan sibo asaba delta lati kopa nini dije ti iyan ti golf ni e lati fi sayeye fun arabirin nitori awon ise to se iyan nipa ti golf papa julo le to pe ti sojo orile nigeria lawon idije lori chirisi iyan lapa be gogo niyan anthony joshua omo ologo 7g omo orile de nigeria to fi apa kojo orile britiko o ti fi oro lede ki lo n to fi lede lapa be gege bo se so olohun o ni se asise won ni asise wo o ni asise eyi to je pe ni to wida se ni o en gba to pade iyan tyson fury wider abi se wider abi wider be ba se pe iyan lapa be to je pe ngba to hun ati tyson fury to jo pade won ti pade bayi e melo ni ka pe se se bi e meta niyan to si je pe bi e meji ototo tyson fury lo ti se ya fun ara bi to si je pon jo gbo mi eyo kan tony joshua o na wa soro si gbo raye o lo lawon ise kan to je pe ni wider to je ko se to fi je ke eyan tyson fury to fi lanfani lati le fi ya je lapa be onitori idi eyin ohun na ti gbera ohun ti gbara di apa julo nipa ti ija to ma waye aarin tyson fury ati aj ninu osu kejila lojo kankola lo je pe gbogbo e o se wa lapa bi opolopo awon lo tin gbara di ati e gbo pe ticket won ni sold out ni to si je pe awon ile ise kan to n be lori ero kailu jara amohun maworan na ti wa n kale lati fi gbogbo e lati fi han gbogbo awon eyan iyen bo se ma lo ni gbogbo orile agbalaye o ya papapa bo alabese gba agbowo waju ni o jo orile nigeria folashade jamilusi lo ti fe lo ti soro sode to ninu odun gidigidi o papa julo ni e pa bi oluko ni o se gbe won wole lati ko pa furile di baba won ni idije to waye lati orile nigeria ati comoros lo je pe ko mese yo ni iyen fun idije iyen ti olympic ti odun 2028 lojo isegun lose ta wa yi o je ki won gbe iyan rashidat to je balogun iyan jade ko lori papa ijamilusi na gbe wale o ijamilusi na foruko e sakirogo iyan fun arisa to soala ti o lanfani lati kopa ninu idije ohun iyan ifosanwonso ijamilusi to je pe orile ede china chanchanchu chinko nbe ogan lo wa o ti n gba bolu iyan fun agbe agbabolu kan ohun lo ti dupe o lowo awon olukoni ati awon osise iyan fun ikoti super falcon to fun lanfani lati kopa ninu idije ohun je ki n wa gbe eyin debe won se gbe ijamilusi wole ni kete to je pe ajibade to ni palara ijamilusi se ranwo to si je pe gba kokoko gan kolele inu o ninu dun we pe ohun na se be gbianju le to se ranwo iyen fun chona kanu 2 assists ranwo meji lo se iyen lapa be iyen abala second half to ti gbogbo gogo niyan to si je pe nigeria marun sodo ohun won na iyen comoros aggregate wa di 7-0 yàwó pé ìfọsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ méjì sódò òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣá comoros ìyẹn lápá àbẹ̀ gọ́gọ́ nìyẹn wọ́n ní ìgbáradì ó ti ń lọ mẹ́lọmẹ́lọ o ìyẹn ní ìpele tí kàn nínú ìdíje ti ìgbáradì ìyẹn fún ìdíje ti olympic lápá àbẹ̀ gọ́gọ́ nìyẹn gẹ́gẹ́ bó ṣe wà lápá àbẹ̀ láì yọba wà sí lẹ́nu morocco
àtúrẹ́lẹ̀ Congo. Tó yẹ kọjọ gbọ́ná ojú ara wọn, tó jẹ́ pé èèyàn tó bá já olúborí, tó jẹ́ kó wọn ti Nàìjíríà jọ fẹ́ ẹgbẹ́ ẹ̀, wọ́n fi ẹjọ́ fẹ̀yìn mẹ́mu. Ṣùgbọ́n lẹ́yìn orẹyìn, wọ́n nígbà tí Morocco tó gbórí jáde, wọ́n gbà wọn ní láǹfà láti lè kópa nínú ìdíje ọ̀hún. Ọ̀tọ́mátíìkì dọ́gan ni wọ́n fún yẹn Morocco. Tó jẹ́ pé àwọn ti Nàìjíríà lọ́jọ́ máa pàdé. Irin méjì máa bára wọn pàdé, tá ló máa tẹ̀ fún kan. Ó dọdún tó ń bọ̀. Ọjọ́ kẹtàlélógún, 23 February. Sí ọjọ́ kẹfà. Inú oṣù kẹta lọ́dún 2027. Ní knockout máa wáyé, tó sì jẹ́ pé wọ́n bá ṣe bẹ́ẹ̀ fẹ́yin mẹ́mú. Orílẹ̀-èdè Nàìjíríà bá fẹ́yin mẹ́mú lọ. Wọ́n máa jẹ lọ nìyẹn, àwọn náà ń lọ sí Olympic nìyẹn. Ìyẹn 2028 Olympic ẹ bó ṣe wà lápá bẹ́ẹ̀. England àwọn under 17 nípa ti ìgbáradì ìyẹn fún ìdíje ti wá fún bí. Ó ṣe ní láàánú gẹ́gẹ́ bá ṣe gbọ́ o ní orílẹ̀-èdè ìyẹn Niger. Wèé pé ibi tó jẹ́ pé rà bí àwọn kòkòrò wà. Ni wọ́n ti ní kọ́ lọ máa ṣe àwọn ìgbáradì. Wọ́n ní pápátá òun fẹ́ lò tẹ́lẹ̀. Nígbà táwọn máa débẹ̀ tó ti jẹ́ pé pápá òun. Ẹ gbogbo ètò ti tò pé wọ́n ti máa ṣe ìgbáradì. Wọ́n gbọ́ pé wọ́n fẹ́ gbà wọn fẹsẹ̀wọnsẹ̀ kan bẹ̀ bí ọlọ́rẹ̀ sọ̀rẹ̀. Tàgídí ti gbogbo ẹ̀ lọ́ fi wá pé ẹ lọ lo pápá ibì kan. Lé tó jẹ́ pé bí èèrà àwọn kòkòrò ló ń bẹ́ ńbẹ̀. Tó sì jẹ́ pé bí five aside wọ́n máa ń gbá lórí pápá òun. Èèyàn fáwọn tó ń gbá bọ̀lá bẹ́ẹ̀ ni wọ́n ló dùn àwọn gidigidi. Wọ́n ní ṣùgbọ́n kí làwọn fẹ́ ṣe àwọn láti gbáradì èèyàn fún ìfọsẹ̀wọnsẹ̀. Lé táwọn fẹ́ gbá èèyàn pẹ̀lú orílẹ̀-èdè Níjẹ́. Ó yá pápá pàlápàá bí ẹ̀jẹ̀ ń gbàbọ̀ mí lọ. Orílẹ̀-èdè Nàìjíríà pápá ìṣeré mọ̀ sí òdà Abiola. Òun la ti gbọ́ o wípé gbogbo ẹ̀ ó ti ń mú ìkíni. Ó ti ń fẹ́ yẹn mẹ́mú èèyàn lápá bẹ̀. Ta ló sọ̀rọ̀ yìí? Àwọn iléeṣẹ́ ìjọba tó ń bójútó eré ìdárayá lábẹ́ Malachi Odiko. Òun ló fi ọ̀rọ̀ eléde nígbà tí àwọn akòròyìn kan tí wọ́n ṣẹlẹ̀ ń bẹ̀ sí wọn. Ìyẹn ní ọjọ́ Ìṣẹ́gun. Ìyẹn nílùú Àbújá ń bẹ̀ ló ti fọ̀rọ̀ léde wípé gbogbo nǹkan ti ń lọ. Gbogbo ètò ti ń tò láti rí pé bẹ́ẹ̀. Àwọn ṣe àwọn àtúntò. Àwọn rí pé gbogbo ẹ̀ dánmirin gidi ni láti lè máa jẹ́ kí àwọn eré ìdárayá lóríṣiríṣi kó máa wáyé. Ìyẹn lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn. Ó yẹ pápápá NFL àti àwọn FA. Àwọn ìpínlẹ̀ káàkiri láti ń gbọ́ o wípé àjọ ìyẹn FIFA ti ń gbáradì. Wípé owó tán fún wọn tẹ́lẹ̀ ó máa ṣeéṣe ìyẹn kó pípa lì sí. Wọ́n ní kọ́ máa retí owó mélòó bí èlòó $25 million. Ike àwọn NFL àti àwọn FA wọ́n máa retí báyìí. Wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé kò tó bẹ̀ tẹ́lẹ̀. Wọ́n ní fún bí ọdún bíi mẹ́rin bíi 2027 sí 2030 ó lé iye owó tó jẹ́ pé àjọ FIFA máa ń fún gbogbo àwọn NFL. Tó sì jẹ́ pé bẹ́ẹ̀ náà láti pín ti àwọn FA àwọn ti ìpínlẹ̀ ìyẹn fún wọn. Wọ́n láwọn fẹ́ ṣe léyìí nítorí pé kí ni pàápàá jùlọ ìdíje World Cup tó kọjá yìí. Wọ́n ní FIFA rí jájẹ dáadáa. Wọ́n rí fẹ́ yín wọ́n rẹ́yìn mú dáadáa. Wọ́n rówó nítorí èyí àwọn ṣetán láti jẹ́ kí gbogbo àwọn tó ń bẹ lábẹ́ FIFA. Táwọn náà wọ́n rẹ́rìn-ín gẹ́gẹ́ mọ́ iṣọ́ lápá bẹ̀. FIFA látún gbọ́ wípé àwọn náà ṣetán wípé gbogbo àwọn àjọ tó ń bẹ lábá wọn bíi UEFA, CAF, OFC, AFC. Ní gbogbo wọn o làwọn ṣetán láti rí pé kí ni àwọn fi owó kún ẹ̀kúnwó lè táwọn máa ń fún wọn. Lọ́dọọdún gẹ́gẹ́ bó ṣe wà lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn. Ẹ̀jẹ̀ ń gbàbò mí lọ ìyẹn lápá bẹ̀ láàárọ̀. Inter Milan láti gbọ́ pẹ́ pé €20 billion ìyẹn ńlẹ̀. Láti fi ra tani Maduka Okoye ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ló jẹ́ pé amúlé ni. Láti ń gbọ́ pé Inter ọlọ́ṣeéṣe o ìyẹn káwọn kówó ńlẹ̀ láti ra ọmọ ọdún 24 ni 26 years old. Ó jẹ́ pé lọ́wọ́ ta wà Indinese ń bẹ̀rẹ̀ gan ló wà ní bó tiẹ̀ jẹ́ pé àwọn Indinese wọ́n ní àwọn ń bèrè fún àfikún pé ẹ bá fọ́kún kínní ọmọdé ìwọ́ọ̀sì kọjá ohun tẹ́ ń bèrè. Gẹ́gẹ́ bó ń sọ pé Indinese tó ń sọ lápá bẹ̀ gan. Wọ́n kí lóhun tó máa ṣẹlẹ̀ ìjọ máa gbéra láti lọ sí Inter àbí kò ní gbéra. Ẹ mọ̀ pé Inter Milan náà mọ̀ kéré nu ayé pàápàá jùlọ ní orílẹ̀-èdè Italo Serie A. Ọmọ mi Adémọ́lá Lukman tí ó kí ṣe Adémọ́lá Lukman. Òun ló ṣe bẹ́ẹ̀ ti fẹ́yìn mẹ́mu pàápàá jùlọ nínú ìdíje ti UEFA èyí tó ń gbá ní ọjọ́ Ìṣẹ́gun kan nìyẹn. Ó jẹ́ pé Manchester United wọ́n lulẹ̀ wọ́n ṣubú ìyakata ìyẹn sọ́wọ́ Athletic Madrid. Ó jẹ́ pé méjì sódo second half wọ́n ṣe bẹ́ẹ̀ tán gbé ìyẹn Adémọ́lá Lukman wọlé. Ó dà pé 71st minute gan 71 minutes wọ́n gbé wọlé. Ó sì jẹ́ pé lẹ́yìn ìṣẹ́jú bíi mẹ́jọ ìyẹn sẹ́ ọkọ̀ tó ń gbé wọlé. Adémọ́lá bá ṣe bẹ́ẹ̀ Adémọ́lá tẹ ẹ lẹ́hùn mọ́ oyà dandan dandan gbangan. Adéwọlá bá ṣáná wọlé ìyẹn bó ṣe wà lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn. Ọmọdún ìyẹn 28 ó ti fọ̀rọ̀ léde o. Onínúdùn gidigidi tó ń láǹfààní láti fẹ́yìn mẹ́mú láti ṣáná wọlé ìyẹn bó ṣe wà lápá bẹ̀.
olohun ti pada ni ohun de pada ohun de o iyen bo se wa lapa be o ye papapa e je nse bayi o ya kin to wa gbe oluku mi wole o ke ye ko gbe oluku mi wole na ka to wa menu ba won isi ifose won se to ye ko se be to wa ilana

gbàbí má gbàbẹ gbàbẹ má gbàbí ibì kan lè yàn ó gbà táì débi àwọn rè ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì glo 99.1 FM ìjàpọ̀ àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀já jọ ṣe

gbẹ́sẹ̀ ń tẹ̀lé báyìí náà ni a mọ̀ ṣe ètò tòní lákòókò ẹtìmọ bí a ti ń ṣe ètò ọ̀hún pé abala lọ́kùnjọ̀kan náà níbẹ̀ nínú ètò yìí níbi tí a ti rí abala ọ̀rọ̀ àgbà torí pé wọ́n ní ẹnu àgbà báyìí náà ni òbí ti ń gbó kí a fi ọ̀rọ̀ sẹ́nu àwọn àgbààgbà kí wọ́n gbà wá níyànjú bí a ti ń tẹ̀síwájú nínú iṣẹ́ òòjọ́ wa bákan náà ni a tẹ̀tí gbọ́ abala nínú ìtàn ká ba lè mọ tí ìtàn tún sọ fún wa o ṣeṣe ki a ti gbọ itan yiri ṣugbọn ta ba ti mu wa se ti gbọ wa yo mo ran wa leti lokun ojo kan ati pelu pe won ni alagbede tin lu irin loju kan o ni n to fe mu jade nbe ba ba tin gbo awon itan yi ka mo fi sowo si wa ka mo fi jeun be gege ina ni ani abala bo se nlo fun toni a tun ti ko awon isele on wa ni biba lokun ojo kan ṣugbọn saaju oro agba ini

ọ̀rọ̀ agbá ti tòní ó dá lórí pé bí ọmọdé bá kọ̀ láti ṣe tí ó tọ́ ó ní ọ̀nà tí a máa gbé gbà ọmọ tó bá ti sọ ilé kọ́ ó ti sọ àpò ìyà kọ́ bẹ́ẹ̀ lọmọ tó bá fi ọwọ́ òṣìjúwe ilé bàbá rẹ̀ irú wọn ti sọnù ni mo kí wa pé àkùdé dé àsìkò yìí àwọn àgbá bọ̀ wọn ní kò síbi tí àìtí káàdì alẹ́ àgò tàbí kùkú tá a fi kó wọn ó lè yàtọ̀ tó fi hàn yí pé ibi tí ó kálukú bá wà ibikíbi tí ó kálukú bá ń gbé ó lè yàtọ̀ ọ̀tọ̀ ìyẹn lè máa gbélé àbẹ̀rẹ̀wọ̀ ẹlẹ́mìíràn sì lè máa gbélé géètì ìyẹn ni pé tá a ṣe ilẹ̀kùn onírin ńlá sí gbàgede rẹ̀ kó tó pé wọ́n ó dẹnu ilé gangan ẹlòmíràn ẹ̀wẹ̀ ó sì lè máa gbélé àbẹ̀rẹ̀wọ̀ kó má gbélé géètì ṣùgbọ́n náà ṣáà ń gbélé àwọn mìíràn sì wà tí ń gbénú ayé rí àwọn mìíràn sì wà tó ń gbénú ìgboro àmọ́ ilé nílé jẹ́ ibikíbi tí a bá fọrùn kọ́ lálẹ́ tá a ti lè dùbúlẹ̀ tá a lè sùn tá a lè hanrun ilé ni ibùgbé ni ibùsùn ni ibùwọ̀sí ni torí pé tá a bá ti ríbi tá a lè wọ̀ sí ló bá tán ìlónkálukú fi má dágbére pé mò ń lọ ilé lóòótọ́ mò ń lọ ilé lọ jẹun kò já mọ yeye ẹni tó lọ mu gàárì ńlé ẹni tí mò ń fàyọ́ ń bẹ̀ òun náà ni pé ilé tí mo lọ irú oúnjẹ wo mo lọ jẹ ń bẹ̀ òun náà ló dé fá fún ẹni tó lọ légbé láti lọ sùn irú yàrá wo ló sùn ṣé orí ẹni ló lò ní àbórí ibùsùn ibùsùn àwọn oní ti kíjì pa àwọn mọ́là ni tí ẹ ń kó koríko sínú àbí ibùsùn èyí tá à ń pè ní fóòmù ti ìgbàlódé kódà gan àwọn mìíràn tún mọ̀ tún ní ibùsùn tó múra tutù tí ẹ ń pè ní oxygen bed táwọn iléepo ń pè bẹ́ẹ̀ ibùsùn ní ibùsùn jẹ́ ibẹ̀ sábà ti lè nara tá a lè ná pánasẹ̀ tá a dẹ̀ sùn wọ̀ níbẹ̀ tí ẹ̀rù ò sì bà wá tí ò sí pé mo ń fi ojú kan sùn mo la ojú kan sílẹ̀ à ń pè ní olólà kan fi sọ́rí tí ọ̀bá ti síyẹ̀ ń bẹ̀ tí mo lè fi ojú méjèèjì sùn wọra aláàmì gan yóò jinlẹ̀ nírú ìkórìta bẹ́ẹ̀ la fi sọ pé mo ń lọ ilé lọ sùn kò já mọ irú ilé tó ń kálukú ń wọ̀ sí mo sì ń lọ ilé lọ jẹun kò já mọ irú oúnjẹ tó ń kálukú ń jẹ ẹlòmíì ó mu gàárì àtẹ̀pà ẹlòmíì ó sì jẹ yíyán ẹlòmíràn ẹ̀wẹ̀ ó lè ṣàmọ̀lá ní tiẹ̀ ẹlò tàbọ́kà ẹlòmíì sì ní ó lè ṣàgbàdo ní ọkàn wọn sẹ́nu tí ọ̀rọ̀ amomi sí tí ọ̀ lọ sùn ẹlòmíì kẹ̀dẹ̀ rèé ó lè mọ̀ ní gbogbo nǹkan wọ̀nyí tó pé omi lásán ni ó mu tí ọ̀ lọ sùn ṣùgbọ́n ó dàbí ọ̀rọ̀ ìyá mi ni kó tó rí ìwàlẹ̀ àṣà a ní bó lóúnjẹ bá rí mi tó rojú máa fi àìjẹsù bí ìyá mi bá dẹ̀ mu mi yóò tún tayín rẹ̀ pẹ̀lú omi lásán ló mu má ti ń dẹ́ta lójú àwọn èèyàn tí mẹ́bí aná yẹn ni pé ó ń tayín omi tó mu ṣùgbọ́n lójú àwọn tí wọ́n jọ sọ pé àwọn lọ jẹun wọ́n á ní ìyá yìí náà ti jẹran jìnà ló ń tayín ní ẹ̀mẹ́wàá yìí ni mo sọ pé mo ń lọ ilé lọ sùn kò já mọ irú ibùsùn tó ń kálukú lọ sùn àti irú ilé tó wọ̀ sí oríṣiríṣi ní ilé ilé ibòmíì wà a ní amúlé tutù ilé ibòmíì wà a ní abẹ̀bẹ̀ òyìnbó ilé ibòmíì wà kò lábẹ̀bẹ̀ kò ní kankan ilé ibòmíì wà ó ní oríṣiríṣi fèrèsé ilé ibòmíì dẹ̀ wà fèrèsé tí ẹ̀ ò jẹyọ ká lọ ilé ibòmíì dẹ̀ wà pé fèrèsé tó wọn lò kékeré kan lókè pátá náà ra gbé kọ́sọ́wọ́ òkè ní fèrèsé tiẹ̀ tá a sá lóye díẹ̀ tíntínní tá a lè wọnú ilé ibòmíì dẹ̀ wà pé bárakú lọ tiẹ̀ wà tí ò sí fèrèsé kankan ń bẹ̀ ilé náà ní ilé jẹ́ ṣùgbọ́n kan tó wà ń bẹ̀ ni pé mọ̀ wá ago aláàgọ́ ṣiṣẹ́ o tẹpá máṣẹ́.

0: Ẹkú dédé àsìkò yìí, ẹ sì káàbọ̀ sí abala nínú ìtàn. Ìfẹ̀hónúhàn àwọn obìnrin nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà. Àsìkò pàtàkì tí ìtàn kò ní gbàgbé láíláí ni ìfẹ̀hónúhàn àwọn obìnrin abá tá a mọ̀ sí Aba Women Riot ní ọdún 1929. Èyí tí àwọn mìíràn ti ń pè ní ogun àwọn obìnrin ọdún 1929 ni ó jẹ́ ọ̀kan lára àsìkò tí ìfẹ̀hónúhàn tako ìṣèjọba àwọn òyìnbó amúnisìn lórílẹ̀-èdè Nàìjíríà. Bó tilẹ̀ jẹ́ pé ìlú Aba ni ìfẹ̀hónúhàn náà ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n ọwọ́já rẹ̀ tàn dé àwọn ibi tí a mọ̀ sí ìpínlẹ̀ Abia lónìí, tó fi mọ́ Imo, Akwa Ibom àti ìpínlẹ̀ Rivers. Ìtàn rí gbọ́ wípé ohun tó ṣokùnfà ìfẹ̀hónúhàn ni bí àwọn obìnrin ti kẹ́fín wípé ìṣèjọba àwọn òyìnbó amúnisìn fẹ́ kàn nípa fún àwọn obìnrin láti máa sanwó orí látàrí bí wọ́n ti ṣe àgbékalẹ̀ ètò ìkànìyàn nígbà náà. Ohun mìíràn tí wọ́n tún tako ni ìṣesí àwọn aṣojú òyìnbó aláwọ̀ funfun láàrin àwọn ènìyàn níbi tí wọ́n ti ṣe fi ẹ̀sùn ìwà ìbàjẹ́, ìjẹgàba àti àwọn ìwà àìtọ́ mìíràn kan àwọn aṣojú náà. Bákan náà ni àwọn obìnrin kò faramọ́ bí èrè oko kò ṣe lówó lórí mọ́ lọ́jà tó fi mọ́ ìnira ọrọ̀ ajé àti dídẹ́yẹsí wọn lásìkò ṣíṣe ìpinnu tó kan ìgbáyégbádùn wọn. Àti pé wọ́n gbàgbọ́ pé àwọn ìlànà ètò ìjọba òyìnbó aláwọ̀ funfun mú ìnira ọrọ̀ ajé dání. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn obìnrin ni wọ́n fi ìgboyà ṣe ìfẹ̀hónúhàn pẹ̀lú orin ìbílẹ̀ lọ sílé àwọn aṣojú àwọn òyìnbó aláwọ̀ funfun tó ń gbé láàrin wọn, níbi tí wọ́n ti pè fún ìfagilé àwọn ìlànà tí wọ́n ní ó fi wọ́n sínú ìnira. Ìfẹ̀hónúhàn náà ló padà yí bírí tó di èyí tó mú ìtàjẹ̀sílẹ̀ dání lẹ́yìn tí àwọn agbófinró àwọn ìjọba aláwọ̀ funfun dojú ìbọn kọ àwọn obìnrin náà tí wọ́n sì pa 50 ó lé láàrin àwọn olùfẹ̀hónúhàn náà. Ìfẹ̀hónúhàn àwọn obìnrin ìlú Aba padà ṣe èso rere níbi tí ìjọba òyìnbó aláwọ̀ funfun ti ṣe pohùndà lórí ìpinnu láti fipá mú àwọn obìnrin láti san owó orí. Bẹ́ẹ̀ sì ni wọ́n ṣe àtúnṣe sí àwọn ìlànà ètò nínú àwọn aṣojú láàrin àwọn ènìyàn àti àgbékalẹ̀ àwọn ìlànà ètò fún àǹfààní àwọn obìnrin láti kópa tó dọjú nínú ìpinnu ìjọba. Lónìí, a rántí ìfẹ̀hónúhàn àwọn obìnrin Aba gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì nínú ìfẹ̀hónúhàn tako ìjẹgàba lásìkò ìjọba òyìnbó amúnisìn. Ó ṣe àfihàn pàtàkì ìfọwọ́sowọ́pọ̀ láti dé fún ìdájọ́ òdodo àti ohunkóhun tó lè tẹ ẹ̀tọ́ ènìyàn lójúmọ́lẹ̀. Abala nínú ìtàn kò ní jù báyìí lọ. Aminat Adékúnlé lorúkọ mi. Ètò láwùjọ ń tẹ̀síwájú.
1: Ẹ jẹ́ ká jọ sọ àsọyépọ̀.
2: Káwùjọ wa ó má ba bàjẹ́.

0: ẹ kojú mọ
1: ẹ kojú mọ
0: ẹ ṣeré
2: káàrọ
1: ojú ayọ lámọ gbogbo wa lágbára ọlọrun
2: àmì
1: àti ẹyin àti èmi àti àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ojú ayọ ló mọ gbogbo wa o
2: àmì
1: orúkọ mi ni olúwàfúnmi láyé àyè adéọsùn nílùú àbùsọrọ ìjọka ṣe rí ìtọ́ délẹ̀ báyìí àsìkò tó bá kún fún àdúrà dáadáa nílé yìí o ká mọ́ fojú sí o ó pupa ni ó dúdú ni ó sanra ni ó ṣe kinní kan ni ó péré ni ká sáà máa gbàdúrà yìí pé ọlọ́run jọ yàn fún wa torí eléyìí kan pè ní ó tó gẹ́ẹ̀rí ó tó gẹ́ torí gbogbo ìṣòro tó wà ní orílẹ̀-èdè nàìjíríà yìí níṣẹ́ eléyìí tó yẹ ká máa fẹnu pa lásán o ká máa rò pé bóyá ìdí kan ló lè ṣe ẹnìkan ló lè ṣe o tá a bá tètè ọlọ́run ọlọ́run á dẹ̀ dá wa lóhùn torí àwọn tó ti kú gan wọ́n ti ju àwọn táwọn wà nínú ìgbèkùn àwọn tó wà nínú ìgbèkùn wọn wà náà táwọn tó di ń pa àwọn tó di ń pa wọn tó àwọn tó jẹ́ pé wọ́n rí oúnjẹ wọn àti ẹ̀mí jẹ́ torí ìrònú nàìjíríà wàhálà yìí ti pọ̀ jù ẹ jẹ́ ká bẹ ọlọ́run tó kọ́ ọlọ́run lórí ìtẹ́ rẹ̀ bàbá tó ju bàbá lọ ọlọ́run tó ń jẹ́ ọlọ́run tó ju gbogbo òrìṣà ayé yìí lọ torí pé bá a ti pẹ́ láyé tó yìí ìgbà tá a bá fẹ́ padà ọ̀dọ̀ rẹ̀ náà là á padà sí o ìdí rèé tó fi jẹ́ bàbá tó ju bàbá lọ ẹ jẹ́ ká tètè orí ṣéèjì àsìkò yìí làwọn ọmọ ìṣẹ́lì pé ọlọ́run tí mọ́tò líìbì wọn kọ́lọ́run fẹ́ gbà wọ́n sílẹ̀ eléyìí ti pọ̀ ju nàìjíríà o ti pọ̀ jù àwọn ọ̀dọ́ sanre omina about lásán máa máa rìn ká ọ̀pọ̀ hàn náà iṣẹ́ tí ò yẹ ká ṣe náà ṣe iṣẹ́ burúkú ẹni tí ò bá jáde kò ní mọ ọ̀pọ̀ tó ń táwọn èèyàn ń sọ o téèyàn bá jáde etí ń gbọ́ mẹ́ẹ̀ẹ́dógún o ẹ jẹ́ ká bẹ ọlọ́run ọ̀rọ̀ pé èmi ni olóòótọ́ èmi ni àkọlé mi ni kíníkan ò ṣẹlẹ̀ o ẹ jẹ́ ká ké pe ọlọ́run kọ́lọ́run yàn fún wa o torí eléyìí ń pọ̀ jù àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọn ní ìdí olùgbàlà tí ọlọ́run dìídì yàn fún wọn ọlọ́run á dẹ̀ yẹ fún wa nàìjíríà ò ní tójú wa bàjẹ́ o àwọn ọmọ wọn ò ní yáyàkuyà àwọn àgbẹ̀ ò ní dàgbà burúkú o àwọn ọ̀dọ́ ọwọ́ wọ́n kàn ń dàgbà sínú pé bó bá lè pànìyàn kó ń pànìyàn iṣẹ́ dáadáa náà kà sí o ẹ ká múra wa ká kéèké ọlọ́run tó dá wa bàbá ó sì gbọ́ àdúrà wa ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ ṣé o.
0: Fún ìdásí ti ẹ kú ojúmọ́ o.
2: Ẹ ṣeun ẹ̀kọ́ ojúmọ́.
3: Ẹ kú ojúmọ́ jọ.
2: Ẹ ṣeun.
3: Orúkọ tẹ̀ mi ni àbúrò ṣàṣà lẹ́kọ̀ọ́kúrẹ́.
2: À ń gbọ́ yín o.
3: Orúkọ tẹ̀ mi mọ̀ yìí pé ìṣẹ́ ọlọ́run ló máa ṣẹlẹ̀ ìṣẹ́kẹ̀ṣẹ̀kẹ̀ sẹ́run. Nígbà tí orílẹ̀-èdè bá ṣe máa dáa, a gbọ́ ọlọ́run gbogbo ẹ̀dá tó bá ti bẹ́ẹ̀ kò ní ṣojú ẹ̀mí wa. Ọlọ́run àfààní ọlọ́run máa bá mú gbogbo àbára mú wá sópin kéèsì ẹbí ọ̀dàdà fún ọmọọ́tẹ́ ni kéèsì àwọn agbésùnmọ̀ náà ṣe nípa jí mi gbé kéèsì gbogbo nǹkan tá à ń dojúkọ tó ń tàwa mẹ̀kúrú ríra wa nígbà tá àwọn ayé wá ọmọ pé bóògùn ti ń jẹ́ tọ́lọ́run ọlọ́run máa mú gbogbo ẹ̀kúrò tó bá jẹ̀ṣẹ̀ lóbi à ń jẹ sí lórílẹ̀-èdè ọlọ́run àfààní ti wà fojú ti wà ẹ̀rọ̀pá gbogbo ẹgbẹ́ òun ọ̀lọ́kọ̀ yìí ajínigbé òkọ̀ yìí gbogbo ẹbí ọjà àbọ̀ ọmọdé òkọ̀ yìí ọmọ mọ̀ yìí pé ìyá ọlọ́run ló máa ṣẹlẹ̀ 2027 ẹgbẹ́ ètò.
2: Ẹ ṣeun fún ìdásí ìtọ̀dọ̀ tí yín.
0: 0805551110 tàbí 0706677182. Bóyá a lè gbé ìpè bíi méjì mẹ́ta sí kó tó di pé àmọ́ lọ sí abala kókó ọ̀rọ̀ tó ní àti sin yín nígbẹ́rẹ́ pàkọ́ nípa ìntàfẹ́pẹ̀kẹ́lò fún tòní. Ẹ̀yún ni mímójútó ọ̀rọ̀ àwọn ọmọbìnrin láwùjọ wa. 0805551110 tàbí 0706677182.

0: Oṣù yìí jẹ́ oṣù àwọn ọmọdébìnrin tí a ń pè ní International Day of Girl Child. Tí a máa ń sábà ṣe àyájọ́ rẹ̀ ní every year, gbogbo ọdún ní ọjọ́ kọkànlá oṣù kẹwàá every year. So àkọlé ti ọdún yìí jẹ́ ending child marriage, invest in girls' rights.
1: Ìyẹn fífi òpin sí ìgbéyàwó àwọn ọmọ kéékèèké àti mímú ìmúgbòrò bá ẹ̀tọ́ àwọn ọmọbìnrin àti dídókòwò sí ẹ̀tọ́ wọn.
0: Bẹ́ẹ̀ mọ̀, yes, ẹ ṣe mà. So ìbéèrè tẹ̀bẹ̀rẹ̀ ni pé ṣé
1: bí a ṣe ń tọ́jú
0: àwọn ọkùnrin ṣó yàtọ̀ sí bí a ṣe ń tọ́jú àwọn obìnrin. So ìbéèrè yẹn jẹ́ ìbéèrè tó yẹ pé ó máa ń fa àríyànjiyàn ní ilé ìwé, ìlú ilé, ní àwùjọ, pé ṣé bó ṣe ń tọ́jú àwọn ọmọbìnrin yàtọ̀ sí bó ṣe ń tọ́jú àwọn ọkùnrin. So opinion ti tèmi lórí eléyìí ni pé lákọ̀ọ́kọ́, ó depend lórí family, ó depend lórí ibi tí èèyàn bá ti jáde. Àwọn ìdílé kan jẹ́ pé òfin tó ń fún ọmọkùnrin bẹ́ẹ̀ náà ná fún ọmọbìnrin, then àǹfààní tó ń fún ọmọkùnrin bẹ́ẹ̀ náà ná fún ọmọbìnrin, níyẹn ní ìdílé ọ̀tọ̀
2: láwọn ìdílé kan.
0: Bẹ́ẹ̀ àwọn ìdílé mìíràn dẹ̀ ni wọ́n gbé ọmọkùnrin sí sókè ju ọmọbìnrin lọ. So wọ́n believe pé ọmọkùnrin ni orí, òun ni ó máa take power fún ìdílé, láìmọ̀ pé ó yẹ kí a fi ká balance ẹ̀ bá ṣe ní bó ṣe yẹ ká tọ́jú ọmọkùnrin náà bẹ́ẹ̀ ló ṣe ká tọ́jú ọmọbìnrin. Àǹfààní tó yẹ ká fún wọn yẹ kó jẹ́ the same, kó jẹ́ ìkọ̀ọ̀kan dọ́gbadọ́gba. Then ní àwùjọ, ẹ jẹ́ ká wá padà sí àwùjọ. Àwùjọ fi hàn ní àwọn apá ibì kan pé ọmọkùnrin, wọ́n gbé ọmọkùnrin ju àwọn ọmọbìnrin lọ. Then tá a bá ní ká lọ sí àwọn ẹ̀sìn, ká lọ sí culture, a máa tún rí náà pé ní àwọn culture míì, ní àwọn ẹ̀sìn míì, wọ́n gbé ọmọkùnrin ju ọmọbìnrin lọ, tí ẹ̀ kó dẹ̀ rí bẹ́ẹ̀. Because nígbà tí wọ́n bí wa, bọ́ ṣe bí ọkùnrin náà náà ṣe bí obìnrin, kò sí nǹkan tó yàtọ̀. Kì í ṣe pé bóyá nígbà tí wọ́n fẹ́ bí ọmọkùnrin, wọ́n ní extra nǹkan tó ń ṣe kán tó bí ọmọkùnrin, kò sí nǹkan kan. Bọ́ ṣe bí ọmọkùnrin náà ni, tó bá ṣe ètò iṣẹ́ abẹ ni, the same iṣẹ́ abẹ náà ná máa lò. Tó bá yẹ pé obìnrin yẹn bí láì lo iṣẹ́ abẹ, the same process náà ni. Ó fi hàn gan pé bí Ọlọ́run ṣe dá wa, ó dá wa dọ́gbadọ́gba, kò gbé èèyàn kan ju èèyàn kan lọ. So ní àwùjọ, àwọn nǹkan kan tá a bá ló jẹ́ kí ó rí bẹ́ẹ̀, tí a dẹ̀ feel pé kò yẹ kó rí bẹ́ẹ̀, la ṣe ń try àti promote pé kí àwọn ọmọ, kí àwùjọ kó fún obìnrin náà ní ẹ̀tọ́ sí ọmọkùnrin ní.
1: Ẹ sọ lẹ́ẹ̀kan, ẹ ní ìlànà kan náà ni wọ́n fi ń bí ọmọkùnrin àti ọmọbìnrin. Ṣùgbọ́n nígbà tí láwọn ìgbà kan máa ń gbọ́ ìrírí àwọn ìyá oníbìsí, àwọn ìyá tí wọ́n bímọ, wọ́n á ní ohun tí wọ́n là kọjá nínú oyún ọmọbìnrin ó yàtọ̀ sí èyí tí wọ́n là kọjá nínú oyún ọmọkùnrin. Kódà ní ọ̀sẹ̀ tó kọjá yìí, ẹnìkan tí a jọ wà ládùúgbò, ó sì sọ pé nígbà tí òun lóyún ọmọ òun ọmọbìnrin o, pé òun ò lè ṣe gbá, òun ò lè ṣàwo, pé bóyá torí pé ó jẹ́ ọmọbìnrin lòun fẹ́ bí, ló jẹ́ kó rí bẹ́ẹ̀. Ṣé ó rí bẹ́ẹ̀ lóòótọ́ ni, àbí àwọn èèyàn ni wọ́n kàn ń sọ?
0: Èmi bìlì pé mi ò tí bímọ, so mi ò lè really sọ, but èmi bìlì pé àyè sọ ni. Tá a bá dé hospital, tó máa ṣe antenatal fún wọn, ìtọ́jú tó fún oyún wọn, tí ẹlòmíì gan ò tí mọ̀ bóyá ọkùnrin ni àbí obìnrin ni. Tó bá ṣe bó ṣe ń ṣe ni, ó yẹ kí àwọn nurse máa sọ pé okay, ẹ̀yin tẹ́ ń ní oyún ọmọkùnrin, ẹ wá sápá báyìí, ẹ̀yin tẹ́ ń ní oyún ọmọbìnrin, ẹ wá sápá báyìí. So ìgbà tí ó ti sí yẹn ní ìbẹ̀rẹ̀ tó jẹ́ ìbẹ̀rẹ̀ oyún gangan. So kò yẹ kó sí nǹkan jẹ́ pé wọ́n bá bí ọmọ yẹn kí ìkan wà ju ìkan lọ. So kò yẹ kó rí bẹ́ẹ̀.
2: Kódà ẹ ṣeun ṣeun gan ni àlejò wa, tí ẹ bá wa mìíràn náà lápábẹ̀, mo wá fẹ́ béèrè báyìí wípé níbi tí ayédédúró yìí, níbi tí ìgboro lajú dé yìí, gẹ́gẹ́ bí òbí, ǹjẹ́ ó yẹ kí a sọ wípé ọmọbìnrin mi ò, ibi báyìí ni mo lè ṣèrànlọ́wọ́ dé fún, ọmọkùnrin mi ò, ibi báyìí ni mo lè ṣèrànlọ́wọ́ dé fún? Ǹjẹ́ ó yẹ kí àìdọ́gba ó wà láàrin àwọn ọmọ méjèèjì níbi tí ayédédúró yìí?
0: Láyé ta wà ń sìn báyìí, even though àwọn ọkùnrin mi prefer ọmọbìnrin, but a nífẹ̀ lọ síbẹ̀ because I believe in equal rights fún both ọmọkùnrin àti ọmọbìnrin, whether o jẹ́ àgbàlagbà àbí o jẹ́ ọmọdé. So ní bí a ṣe wà yìí, ní ayé ìsìta wà báyìí, à ń try to promote equality between men and female and ọmọdékùnrin àbí ọmọdébìnrin. So kò yẹ kó sí nǹkan tó máa jẹ́ kí bóyá ọmọbìnrin ó tún wà ju ọmọkùnrin lọ, because ó ń ṣẹlẹ̀ náà. A rí àwọn míì tó yẹ pé

mo ki yin e ka san e ko ise latoro lase lowo ledo ise wa ko ni dise iroyin agbaye la mu afun yin lati kan ni glow 99.1 fm ejapo state akure oluware mulekun idowo loruko temi saaju koko tin be ni iroyin na re ajo INEC soro lori isamulo imo ogbon atinuda AI saaju eto dibo ti odun 2027 gege ni ajo eleto ilera lagbaye kegbajare lori arun ebola nile olominira Congo aroyin ke duro pelu wa o eseun ti e darapo mo wa iroyin na ri lekun rere pelu bi ajo eleto idibo apapo ile yi INEC ti n gbero lati lo ogbon atinuda AI lati le fi lo sawon koro kondo leyi ti o ba nira die ati lati le mu ki pinpin awon osise ati eroja saaju eto idibo jodun 2027 alaga ajo un Joash Amopitan ti tenumo pe imo ero AI ati awon ohun ti o ma farahan lori eka ayelujara na ni ko ni le pinu ibi ti eto idibo un yo yori si Amopitan lo soro yi di mimo nigba ti o nse ipade pelu ajo Yaga Africa to fi mo awon ojimi onimo nipa eto ero mi lagbaye nigba ti o wa tenumo awon isoro leyi ti AI ohun ti mo ko wa Amopitan je ko di mo pe ajo ohun ina ni o tin gbaradi lati mo takoto ona re ka kiri ti ki si se ku gbokole AI nikan Minister fun eto ilera ti igbaigbadun awujo lorilede yi Mohammed Patey ti je ko di mo pe ijoba apapo ini o ti pin owo toto 40 bilionu naira ni eka keta odun ta wa yi ninu ipese owo fun eto ilera alabode todun ta wa yi sowo sawon ipinle ati awon ijoba ibile gbogbo ngba tin soro nibi nibiji jabo ise iriju elekerin din ni ogun nibi ti o ti se ipade ohun nilo Abuja Patey je ko di mo pe ipade yi ina yin lati le woye itesiwaju leyi to ti nde ba isamulo owo ti won ti ko sowo ohun o wa tesiwaju pelu bo tin ke si awon eni oro kan lati ri daju pe won lo owo ti won ti pin fun won lona to yaye ni pataki leyi ti o mu ki awon mo Nigeria to ku die ka to fun ki won janfani eto ilera alabode iroyin je ko di mo pe ibureke arun ebola nile olominira Congo ina ni o ti nburu jaye pelu bi iye awon ti won ti fidi re mule pe won lo gbadi arun ohun ini won ti ntayo egberun mesan nigbati won ti ri akosile awon to ti papoda bi egberun merin ati odunrun awon alase eto ilera lorilede ohun ina ni won ti nja fitafita lati le pana arun na leyi ti tinran kakiri ekun meje ni orilede ohun pelu bi awon ti won pese ohun elo na tin je ko di mo pe lawon ibi ti arun na sodo si ni inira tin wopo lati le mo pin awon ohun elo pelu bi pupo ninu awon eyan tin di lilugbadi arun ohun ajo eleto ilera lagbaye je ko di mo pe ohun ti won gbajumo awon agbegbe ti won je igberiko ati awon ibi ti o ba nira die lati mu ki eto ilera ki o de eni to je agbenuso fun iko ologun orilede Ethiopia ti so fawon akoroyin pe awon omo ologun ile Eritrea na ni won ti nfarakasa ninu bi won ti n padanu lokun jokan ati bi won ti n sun seyin kuro ni enu bode won ewe ile-ise ologun apapo orilede Ethiopia ti awon olubakegbe won ina ni won tin sumo ilu leyi ti o wa ni enubode Eritrea lana pelu bi awon eyan ti ni iberubojo nipa ogun laarin orilede mejeji
Iroyin agbaye le nteti si lati kan ni Glow 99.1 FM Ijapu State Akure baba pada de la mo tesiwaju e mo yikuro an pada bo Ṣeun ẹ̀ka bò padà sí ara ìròyìn nìkan ni Glow 99.1 FM Ìjọpọ̀ State Àkúrẹ́ ẹ lè bá wa dọ́rẹ̀ẹ́ lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa wọ̀nyí www.glowfmradio.com lójú òpó X wa Glow 91 FM lójú òpó Facebook wa Glow 99.1 FM Àkúrẹ́ Instagram Glow 91 FM lójú òpó YouTube wa Glow FM Nigeria ẹ lè gba ìtàkùn òpó Glow FM lórí ẹ̀ka ìpàtẹ ìtàkùn sí Google Play Store tàbí kí ẹ gbọ́ wa lórí ẹ̀rọ Radio Garden níbi kíbi tẹ bá wà lóde àgbáyé ẹ tún lè fi ìròyìn ṣọwọ́ sí yàrá ìkóròyìn jọ wa lórí àwọn nọ́mbà yìí 0704-700-1991 tàbí 0805-333-5045 ìròyìn wa tọ̀sán òní Intẹ̀ sọ wájú. Akọ̀wé ìjọba ilẹ̀ United Kingdom Shabana Mahmood ló ti dúkokò láti pagidínà bí àwọn ọmọ orílẹ̀-èdè Eritrea yóò ti mọ̀ wọ orílẹ̀-èdè United Kingdom ọ̀hún níwọ̀n gbà tí ìjọba orílẹ̀-èdè ti bẹ̀ ní ìlà oòrùn ilẹ̀ adúláwọ̀ ọ̀hún bá kùnà láti lè faramọ́ dídápadà àwọn ọkọ̀ ojú omi léyìí tí àwọn arìnrìn-àjò tí wọ́n wà àti àwọn tí wọ́n ti lùgbàdì òfin láti ilẹ̀ òkèrè ó jẹ́ kó di mímọ̀ pé àwọn tí wọ́n jẹ́ aṣojú orílẹ̀-èdè Eritrea ọ̀hún náà ni wọ́n tún kojú bí ìjọba ilẹ̀ United Kingdom ọ̀hún yóò ti mọ pagidínà rírìn lọ rìnbọn wọn kúrò ní orílẹ̀-èdè London àti bí wọ́n ti mọ pèsè ìwé ìrìnnà fún àwọn tí wọ́n ṣe jàǹkàn-jàǹkàn ní orílẹ̀-èdè ọ̀hún pẹ̀lú àfikún pé orílẹ̀-èdè United Kingdom náà ni kò ní tẹ́tì láti gbèrúfẹ́ eléyìí náà sórí àwọn orílẹ̀-èdè míì tí wọ́n bá kùnà láti ní ìbáṣepọ̀ pẹ̀lú ilẹ̀ United Kingdom nírúfẹ́ eléyìí. Ẹni tó jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Iran Mohammed Ghalibaf ti jẹ́ kó di mọ̀ pé ìlú Tehran iná ni kò ní faramọ́ fífi òpin sí ogun tí ń bẹ láàrin òun àti ilẹ̀ Amẹ́ríkà bẹ́ẹ̀ sì ni kò ní mú ìmúgbòrò bá fífikùnlukùn pẹ̀lú orílẹ̀-èdè ọ̀hún ṣùgbọ́n tí yóò mọ̀ tẹ̀síwájú láti mọ̀ fìjàpẹ́ ta títí di ìgbà tí ìlú Washington yóò fi faramọ́ àwọn ìbéèrè rẹ̀ ọ̀rọ̀ tó sọ yìí náà ni kò ṣẹ́yìn bí ọkọ̀ ojú omi méjì ti rì lẹ́bàá erékùṣù Hormuz ẹ̀wẹ̀ ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump jẹ́ kó di mímọ̀ pé àwọn èèyàn tí wọ́n ń tú àwọn àṣírí sọ́wọ́ iléeṣẹ́ oníròyìn léyìí tó jẹ́ ti iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà ìní kí wọ́n yìnbọn pa ó fi ìrúnú rẹ̀ hàn sí àwọn tí wọ́n tú àṣírí yìí sọ́wọ́ àwọn akọ̀ròyìn ní pàtàkì lásìkò ìgbà tí ilẹ̀ Amẹ́ríkà ti ojú àdó olóró sí orílẹ̀-èdè Iran. Kò ní jù báyìí lọ lórí ìròyìn àgbáyé tọ̀sán òní láti kàn ní Glow 99.1 FM Ìjọpọ̀ State Àkúrẹ́ ṣùgbọ́n ká tó máa lọ kókó amẹ́nubà rèé lẹ́ẹ̀kan sí i. Ṣáájú ńlá ti múròyìn wá fún yín pé àjọ elétò ìdìbò àpapọ̀ ilẹ̀ yìí ti kéde ìpinnu láti ṣàmúlò ìmọ̀ ẹ̀rọ AI láti lè lọ sáwọn kọ̀rọ̀kọ́ndú tó bá nira díẹ̀ àti láti lè mọ pin àwọn òṣìṣẹ́ àti ohun èlò ṣáájú ètò ìdìbò ti ọdún ti ń bọ̀. Bákan náà ńlá múròyìn wá fún yín láti ilẹ̀ òkèrè pé àrùn ẹ̀bólà tó ti búrẹ́kẹ́ ní orílẹ̀-èdè Congo ìlú ti ń tẹ̀síwájú láti mọ búrẹ́kẹ́ pẹ̀lú iye àwọn tí wọ́n ti lùgbàdì àrùn ọ̀hún ni wọ́n ti ń tayọ 1,000 nígbà tí àkọsílẹ̀ ti wà fáwọn tí wọ́n ti papòdà bí 4,300. Ibi àrídèrè lórí ìròyìn àgbáyé tọ̀sán òní lásìkò ní Glow 99.1 FM Ìjọpọ̀ State Àkúrẹ́ Ayọ̀bámi ẹni ti lọ. Lólótú ìròyìn Olúwarẹ̀mí Lẹ́kún Ìdòwú lórúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ẹ bá wa gbọ́ o. Ẹ káàsán ẹ máa yáṣẹ.

0: ni ati de
1: bi ati ma nde ni gbogbo igba ni gbogbo akoko ni gbogbo ojo awa na ko
2: ajuba elo
1: awa na ko ajuba elo awa da nje bebe ni glo 99.1 FM ni ijapo nilu akure oloye mekun nibe la kale si eto yin na ni te ti mo pe gbaju gbaja eto eto to ma npo lowo gbogbo awon nkan te ba nse ni ile ise yin eto to ma ngbe yin debe eto mo to ma mu yin jade o na re o
0: be ni oju oja
1: e kule
0: e kapo
1: se la afia ni
0: dada ni
1: ati ti de lo sey
0: ati de o
1: ati de ba ti nde
0: be ni a so be fun
1: ati de
0: ati tu de lo
1: oja nbe le abi o se nle
0: o wa nle
1: eh
0: o po nle
1: eh yo
0: be ni mo turayo atan logun ti gbe yan mo si aje pupa no ni o de iya loja yin iya laje yin
1: iya loja
0: be ni ah iya loja ni mi iya laje ni mi
1: oda
0: o ya daruko re
1: alade tin je ade ni yi loko ti mo nje baba oni keke keke laje
0: o ya keke laje o ya gbe won de be
1: se ka wonu oja ni
0: ati e ti bere na
1: se ka wonu oja ni
0: a ma bere wonu oja
1: se ka wonu oja ni
0: ati wonu oja
1: gege bi e ti mo ba ti ma nse lori eto yi wi pe a wa gbo oyin sile ni le ise yin ta ba ti wa gbo yin sile gbogbo nte ma ntenu ara yin le fi so o
0: ma shalaye fun ara
1: won iseju perete na ni sugbon iwon ba iseju perete te lo yi e mo wi pe ere re pe te
0: be ni eni ma ba wa lo wo pon le se glo e
1: fi
0: ma ni ere to po
1: inte se ta si gba lowo yin
0: owo da kan mu ni
1: ko to nkankan ko to nkankan te yin ni wi pe e sa si to bi te tin taja yin e so nte nse e so nte nta lo ba tan number wo ni won le pe wa si na ka kokko bere pelu eyi hun
0: number 0703-022-3281 number to wole si odo aje pupa yin moturayo atologun
1: eyi to wole todo tebi na keke laje leleyi o baba keke laje
0: baba keke
1: baba oni keke worldwide sugbon ni sai
0: worldwide ni
1: worldwide ni mi sugbon ni dai bayi keke baba keke to laje ni
0: baba keke to laje
1: 08060-96-64-38 oni number te pe mi si ta si fi kan si ye ni gbogbo bi te ba wa
0: e pe number wa a ma record yin
1: a nbo fun ra wa ni
0: a nbo o
1: awa fun
0: ra wa eyin fun ra yin tun le re
1: record
0: ara yin e send re si wa
1: se ka doju oja
0: se ka sare wo na
1: je wo na oja
0: won ti pe wa a nbo ni kon ni glo
1: 99.1 FM nibe la wa ta wa sozu
0: be ni
1: awa leleyi
0: awa ni
1: ah ni je meji ta ma nse bi kin se wi
0: pe loja wa la se gbe
1: ka ma re brand yi
0: be ni ka ma re brand won
1: ka ma brand ka ma brand brand yi
0: ah oyinbo e po
1: ti overgraduate na ni
0: eh overgraduate won ti po ja won ya loja won yen ma ma ma dori won ru
1: ehe ah so mo pe ninu won na ari
0: awon ya loja wa la ti o ba laje wa won wa pelu wa ma ma fi oyinbo re da wo
1: ani awon modernizer no won
0: eh won okay modernizer
1: modernizer
0: modernizer
1: modernizer
0: organizer na de polowo ayo won ni set
1: mo yo mo
0: sey
1: in sangbe ni modernizer modernizer won ti ode wo yi
0: te ode wo yi oyinbo epo jasare wonu oja lo
1: je ka to wonu oja lo je ka to wonu oja lo oju
2: oja
3: oruko mi ni Adesewa Bisola ti mo je manager ni ile ise Yomes Paints and Chemical Depot ti a wa ni Old Garage Afunbi Owo Street off Farakale and Adesiga Road before Matador opposite neighborhood market Akure afi asko iki eyin onibara wa wi pe akupale mo odun o a ba wa layo ati alaafia a si dupe lowo yin fun ibasepo yin pelu wa Olorun atubo ma wa pelu yin. A tun fi asiko yi so fun yin wi pe awon oja wa nile lorisirisi lopolopo yanturu. Awon chemical bi emulsion acrylic, satin acrylic, titanium dioxide, calcium carbonate, brown oxide, blue oxide, awon hydrating paste lorisirisi. Leyin na tun ni eleyi ti a fin se ile bi silane and sealant ni ti ile yi ati oke okun gege bi e ti mo wa a kin ba won ta gban tu eyo chemical ti won fin ko oda original pombele loja ti wa eyin alara tuta ati ti lodidi lodidi oja won wa le ni repete fun en di won loja wa ba je ko won rara e wa gbo o ebu pataki wa fun gbogbo awon tun ba wa raja leyin o bi e ba se raja sile bo se ma po tu olorun yo ma bukun fun alaye lekunrere e ko wa si ori number yi 08067292008 lekan si 08067292008
4: ilé iṣẹ́ kan bẹ nílẹ̀ yìí tí kí n tagbá ntú ẹ̀yọ kẹ́míkà tí wọ́n fi ń kó ọ̀dà Pitch Chemical tó jẹ́ pé ojúlówó pọ́nbélé ni wọ́n ń dà ǹjẹ́ mọ̀ Yomes Chemical International ni ògóńgẹ́ ni wọ́n níbi kátà àwọn kẹ́míkà tí wọ́n fi ń pèsè ọ̀dà ìbá àjẹ́ ti emulsion tàbí ti gloss gbogbo rẹ̀ ló pin ti mú sọ́dọ̀ wọn imported sì ni kì í ṣe tilẹ̀ yìí wọ́n wà ní Afúnbí Owó Street Old Garage nítòsí Matador opposite neighborhood market off Àràkalẹ̀ Road Àkúrẹ́ Ondo State ẹ̀yin alára tuta àtẹ̀yin lódindi lódindi ẹ máa bọ̀ ní Yomes Chemical Paint owó ọjà wa kì í kán ní léegun ẹ̀yìn ó dáa náà ọ̀dà tí a bá fi kẹ́míkà wọn pò kì í pin yìnkì bẹ́ẹ̀ ni kì í sì ń di olómi ṣooroṣo tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́ nínú àwọn tí ń ta chemical paint nílẹ̀ yìí Yomes Paint Chemical International ni Ọlọ́run gbà fún nígbà gbogbo ẹ wá kẹ́ ẹ wá bá wa dòwòpọ̀ kẹ́ ẹ mọ̀ pé rere ni Olúwa we will satisfy you in all ways ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ra old sales àti retail sales ẹ̀dínwó lọ́jà wa bade kódà bẹ́ẹ̀ bá ṣe ń kàn sí wa tó bẹ́ẹ̀ náà ni rewards yín yóò gà dára tó number wa rè é 08067292008 tàbí 08139319097 Yomes Paint Chemical ló ní ara re èmi àtẹ̀yìn yóò fi lólé ayé wa gbó o.
0: Ah babalaje.
1: Nam.
0: Babalaje.
1: Ayin.
0: Kẹ̀kẹ́ lajé.
1: Mọ̀ ń jẹ́.
0: Ó yá mú bọ̀. Jẹ́ kọ́ mọ̀.
1: Ìtẹ̀síwájú ni ọ̀pá àṣẹ́gun. Àwa máa ń sọ nílé iṣẹ́ wa wípé ọjà tí ènìyàn bá ń tà tí ọba ti polówó rẹ̀. Irú ọjà bẹ́ẹ̀ náà the end of the time Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí wa. Wọ́n tún padà polówó rẹ̀ ni. Gbogbo ọjà yẹn ní ìlú ní gbàjọ. Gbogbo tẹ́ ẹ fowó yín kójọ tẹ́ ẹ fi jẹ́ kí èrè kan mọ̀ wọlé sínú gbá yín. Lápàdà lọ́wọ́ Elédùmarè ẹ ní ìlú ní gbàjọ. Ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ́ bọ̀. Bẹ́ẹ̀ tí ń ṣe yíkẹ́ tí ìjó.
0: Owó bí ń tí ni.
1: Kò kájára lọ.
0: Wọ́n pọ̀. Owó ti yín náà yìí wà bẹ́ẹ̀ ẹ darapọ̀ mọ́ wa náà o. Àti ń pè yín. Ayé ṣì ń bẹ nílé ọ̀dà
1: gùtàn.
0: Ayé ṣì ń bẹ ní Glo FM wa. Ẹ̀wà ògo rẹ̀ ń pè ọ̀pẹ́
1: máa bọ́ ma.
0: Májá wọnú májá lọ fà.
1: Mo fẹ́ wọnú ẹ̀mí
0: ni. Já padà.
1: Já padà wà
0: ní. Jásáré
1: tún wọ́jà ìwọlé. Já wọnú ọjà lọ.
2: Ojú ọjà.
5: Fàbá wọlé tọ ni fàfà la ń jìfà. Ìkànnì Glo 99.1 FM tún kórè dálẹ̀. Ẹ̀yin onílé iṣẹ́, olókoòwò, oníṣẹ́ ọwọ́, ẹlẹ́gbẹ́jẹgbẹ́, àtọlọ́dọ ni pátá. Kílẹ̀ ń tà, níbo lẹwà tẹ ti ń tà? Ilé ọdún tún ti wọlé. Ẹ jẹ́ ká bá yín fọrẹ̀rẹ̀ ọjà yín lórí ètò. Ojú ọjà níkànnì Glo 99.1 FM. Ìjàpọ̀ Estate Àkúrẹ́ tó jálé jákorílẹ̀ dòdò. Wá sọ nípa ọjà tó ń tà, ibi tẹ wà tẹ ti ń tà. Lórí ètò ojú ọjà ló wò dákọ̀ mu. Gbogbo aago 12 àbọ̀ ọ̀sán sí aago kan 12:30 PM to 1 PM. Ní gbogbo ọjọ́ ajé Monday sọjọ́ Eti Friday. Ẹ ó lu àǹfààní yìí láti sọ nípa ọjà tẹ́ ń tà àtàwọn tẹ́ ní fáwọn oníbàárà yín nílé ọdún. Kájé wọ̀ gbá ní kẹ̀tíkẹ̀tí. Tẹ̀ bá fẹ́ ká wá bá yín níbi tẹ́ wà láti gbóhùn yín sílẹ̀. Ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 0703-022-3281 tàbí 0703-212-0921. Ẹ tún lè pè sórí 0704-375-4793. Wọ́n jẹ́ àǹfààní ètò ojú ọjà kájó bùgbà rẹ̀ jẹ́.
0: Ọjà wa ń tẹ̀síwájú.
1: Ó ń tẹ̀síwájú.
0: Wọ́n gbádùn wa. Já fi nọ́mbà wa léde. Wọ́n mọ̀ sọ pé àwọn aláwàdà méjì dé. Wọ́n ò fẹ́ jẹ́ kó fi wọ́n lọ́rùn lẹ̀. Bẹ́ẹ̀ ni torí ti yín la màá ṣe wa o. Ẹ̀yin lè jẹ́ kí inú wa ń dùn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin lè fọkàn wa balẹ̀. Kì í ṣe àwọn tá a máa ní pé à ń gbádùn yín lásán. Ará o, a fẹ́ àwọn yẹn.
1: Ìgbádùn tí
0: ó bá lówó lọ́wọ́. Àwọn ìyálọ́jà wa. Àwọn ló múnú wa ń dùn.
1: Wọ́n mọ̀ wá.
0: Ló múnú ìyá lájé ń dùn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ló múnú bàbá lájé ń dùn.
1: Kẹ̀kẹ́ lájé.
0: Ló mú kẹ̀kẹ́ lájé ń dùn. Àwọn ló gbé wa débẹ̀. Nọ́mbà wa ni 0703-022-3281. Bàbá lájé kẹ̀kẹ́.
1: Nọ́mbà mi ò tí ì yí padà.
0: Kò lè yí padà.
1: 08060-96-64-38. Ẹ kàn máa pè é ní ó ní wẹ̀lẹ̀ wẹ̀lẹ̀. Kọjá yín padà máa ṣe kí ni kọ́ mọ́ ta lóní wẹ̀lẹ̀.
0: Wẹ̀lẹ̀.
2: Ojú ọjà.
6: Orúkọ tèmi ni alàgbà Sunday Adéwọlé tí mo jẹ́ aláṣẹ àti olùdá ilé iṣẹ́ Sale of Global Ventures tí a ń ta leather box tí ní direct opposite. ti ni waju Olukayode ni ile keji te ba ti de ijomo junction te ba nlo mos ni akure ile keji te ba ti de ijomo junction te ba nlo mos direct to sile do fesi lele le gagara ile Olukayode to tin ta ponu yen e ti ma re sabodo wan labe se lo fluba pensions ta ta bag lori sirisi latori awon mo kekeke fun karata bag lunch bag school bag lori sirisi ko se encontre po je bag ta awon mo de latori keji ti be omo university gugu e lo wa aka sare le nfe ni leather bag le nfe ni ifi puro le nfe ni ko siru bag un e barodo se lo papa fun awon eyan wa to je pe si pe ton pe si gbe awo to je pe si pe e n wa leather bus original one e ma barodo se lo fun awon usa fun awon ibo fun igbera fun edo fun ibo fun fun tapa to je pe si pe awon ma lo by 4 by 5 by 6 by 7 fun gbe awo gugu e lo wa papa fun awon copper wa ani wo sports ani awon ani awon leather bus te le gbe lo te lo sa gugu e lo wa lodo wa papa fun awon to fe sara tuta e ma barodo se lo iye ton ta le ko ton ta ni badan on la fun yin papa fun awon eyan wa to je pe ise ayo won ti te won lowo to je pe mo ti pa fisa te fe lo soke okun awon bank ti o ni doju tirin o wa lodo wa 23 kg ni 27 kg ni 30 kg ni 67 kg ni a lo ge jini gugu e pata la ma to fun yin ti o je pe si pe e de won pe ti pe de lorun papa fun awon obirin wa te won fe lo de ojo kan abodo ojo meji awon kit bag o wa lori sisa laso ni plastic ni o wa fun awon madam bag gugu e la ni fun awon eyan wa to je pe e fe sara ara tuta e ma bodo do se lo ko ni di pe nlo iko e nlo badan ohun te ma ni ti koto te ma ni gugu e lo wa lodo se lo gugu ko ti bag te fe ni se lo fa fun yin mo no pass ti mi ni 08038044658 like kan si 08038044658 e se
7: ẹni lala adagbada nla fun ewe isegbe aja ojo isegbe oda itakun to ba fe se bi anamo ma ta ni ko ni dun lai lai ta ba nso nipa awon to nta bag to great to quality nle yi dada bag to duro re bi traveling bag school bag bag igbeyawo bag fawon to fe ririn ajo lo soki ogun laptop bag bag bi whispers gross bag sauce polo box lala la plastic box fawon mama mama atawon omoge star express ati bag lori sirisi ti o ni doju ti yan gugu e gugu lo poku eni ba mona lo ye ka Hello, witty. This is Love Global Venture, number 75, or by Deshida Road. Do you go to Lukayode Plaza, Ijong Junction, New Kalesi, for you know Bagi, Ala Lupe, Ironyayo, Fama to Fera Bagi, Lara Tota, Yetema, Balekumbado, Lema Balodo Selo, Ojo Katakata, what in Nipalurile, or no what in Nipalani, Okatatiwa, Teluko, Fama Bagi, Ala Lupe, to quality data, Equalashia, Atulu Darilash, Sell Love Global Venture. So the number 080-3804-4658-080-30. 804-4658 Sell Love Global Venture. I wanna catch you.
0: Boy,
1: she won't. She ain't
0: put
1: that Ben, we don't do subtraction, but we do addition.
0: I'm not going to be able to do it.
1: Àwọn èèyàn tẹ̀ ń dá gìrìgìrì wọn wá láti àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàlá ayé kí wà ń ṣe Nàìjíríà nìkan.
0: Ó ní àníbàárà mi kan gan. Tó ń gan jẹ́rìí sí pé látijọ́ tí mo ti bá ń dòwò pọ̀ ní iléeṣẹ́ Glo FM. Iléeṣẹ́ mi ti ń tẹ̀síwájú.
1: Wọ́n mọ̀ pé reason òun ni pé alujara ayélujára la
0: wà.
1: Gbogbo ń tà ń ṣe
0: báyìí.
2: Glo 99.1 FM. Ọjà.
0: Baba keke laje
1: keke laje pa jako jako mo keke
0: o ma wo keke laje yen o la ma fi rin wonu oja
1: o na ne
0: o la fi tesiwaju na oja o nu fi no fi rin wa to so pe eyin ya loje oju yin ma ndo mo ni eyin na ni eyin na ni
1: wa le ma glo
0: o je ko do ko won ba le o na ma glo mo ko ruko lo ro mo be ni glo fm o je ko ju wa na glo o je ko ko won ba le
1: a kan o ko won ba le
0: be ni
1: a yo leke
0: be ni
1: eke wa opapo
0: be ni
1: opapo adupe
0: adupe patawo
1: Oje.
0: tori awon ya loja wa won toju wa
1: won toju wa gan
0: won darapo mo wa ni ile ise
1: gan gidi
0: won mu ise wa fun wa ni
1: awon ise alalubarika ki ise ki ise ti o ni tun mo
0: no
1: ki se pe keya ko ma sise bi erin ko ma jeje iliri o
0: no no
1: ki bi tawon ya loja wa awon baba loja wa ti an ba wa dowo popo
0: ise won de tun tesi wa
1: o de tesi wa ju
0: lenu ise number tele po wa si fe awon yin to te po won ti fe darapo
1: mo wa
0: be ni
1: awon ka ti e po
0: 70 22 32 81
1: Dear, a young daughter, dear.
0: Call
1: a mutakan, dying at the gay, gay, gay,
0: gay,
1: gay, gay,
0: gay,
1: gay, gay, gay, gay, gay,
0: gay,
1: gay, gay, gay, gay, gay, gay, gay, gay, gay, gay, gay, gay, gay, gay, gay, gay,
5: ba wole toni fa fa la njifa ikani glow 99.1 fm tu kore dale eyun ni le ise olokowo onise owo elegbejegbe atolodo ni pata kile nta nibole wa te tin ta ile odun tu ti wole eje ka ba yin fo rere oja yin lori eto oju oja nikani glow 99.1 fm ijapo estate akure to jale jakori le dodo wa so nipa oja to nta ibi te wa te tin ta lori eto oju oja lowo dako mu gbogbo ago meji labo osan si ago kan 12:30 pm to 1 pm ni gbogbo ojo aje Monday sojo eti Friday e o lu anfani yi lati so nipa oja tenta atawon te ni fawon ni bara yin ni ile odun ka je wo gba ni ketiketi te ba fe ka wa ba yin ni bi te wa lati gbo yin sile e pe sori awon number won yi 0703 022 3281 tabi 0703 212 0921 e tun le pe sori 0704 375 4793 wo je anfani eto ojo oja ka jo bugba re je
0: An lo lori eto yi afiyin sile ya loja afiyin lowo olorun
1: lowo
0: lowo
1: nitori po lo ba tin
0: ba
1: o lo ba tin ba ni se
0: o lo ba wa lo le ba won se o be ni awon ofiyin sile o ose ni an tesiwaju ojojumo ni ni le se wa ma tesiwaju
1: lati Monday
0: titi da Friday
1: ba ti mo nse nu
0: won se ma gbo ise won
1: be ti mo gbo lele yi
0: awon to ti darapo mo wa
1: won ti ma koko ti won
0: gbo
1: akoko ti won gbo na le ma gbo
0: for now
1: For now,
0: Benny,
1: hello for Cavale.
0: Oru Komine, Motunayo, at San Logu, till we almost see at Jepupa, our Macbadi, Lojojumo.
1: Titi, Babi, to the Pitemo, Bawaba, Bemo, Bawaba, don't go one bubu, Bango, cool, Lodia to you, Colonel Bacoma, Yomikula, I would go. Aladdin, India, then you look at Timonje, Baba, Nikke, worldwide, see on your Baba, Keke, like you for now.

mo kí yín ẹ kásán ẹ sì kú ọwọ́ lẹ́nu iṣẹ́ ìròyìn káàkiri ilẹ̀ wa ló ń dé sétí ìgbọ́yín láti ìkànnì glow 99.1 FM ìjàpò estate àkúrẹ́ blessing aruke lorúkọ mi wàyí o ikọ̀ ọmọ́gun òfurufú ti orílẹ̀-èdè nàìjíríà ti fèsì sí ohun ti àwọn olùgbé ìgbọ́kọ̀dá mẹ́nuba nípa òórùn burúkú tí ó gbòde kan lágbègbè ọ̀hún léyìí tí wọ́n ní ó lè mú ìpalára dé bá ìlera wọn nínú àtẹ̀jáde tó fi léde lónìí ẹni tó jẹ́ olùdarí alukoro ikọ̀ ọmọ́gun náà kọmọdọ ehime ejo dami sọ pé ikọ̀ náà ní ìmọ̀lára òórùn tí wọ́n máa dojúkọ lágbègbè ọ̀hún ó ṣe àlàyé rẹ̀ pé wíwá ara àwọn ẹni ọ̀hún ṣe ń tẹ̀wájú pẹ̀lú bí wọ́n ti ṣe ń gbé ìgbésẹ̀ lóríṣiríṣi ó wá fi dá àwọn olùgbé agbègbè náà lójú pé wọn yóò rí ìyàtọ̀ láìpẹ́.

Ẹgbẹ́ àwọn dókítà tí ń gbé ní àyíká ilé-ìwòsàn ní fásitì ìmọ̀ ètò ìlera nílùú Ìbàdàn ti mú àsọ̀rọ̀ dé bá ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọlọ́jọ́ mẹ́ta tí wọ́n gùnlé tẹ́lẹ̀ tí wọ́n sì ti ń rọ àwọn ọmọ ẹgbẹ́ wọn láti padà sẹ́nu iṣẹ́. Ẹgbẹ́ àwọn dókítà náà ló kéde àsọ̀rọ̀ náà lónìí nínú ìwé tí wọ́n fi ṣọwọ́ sáwọn oníròyìn nílùú Ìbàdàn. Ẹgbẹ́ náà ni wọ́n ń pè fún ìdápadà iná mọ̀nàmọ́ná ní kíákíá lágbègbè ọ̀hún tó fi mọ́ àwọn nǹkan dẹ̀rùn mìíràn sáwọn ilé-ìwòsàn wọn káàkiri. Ẹ̀wẹ̀, wọ́n ti jòdì mọ̀ fún àwọn alákòóso fásitì ìmọ̀ ètò ìlera ọ̀hún láti fèsì sí ìbéèrè wọn títí di ọjọ́ 19 oṣù yìí. Bí bẹ́ẹ̀ kọ́, wọn yóò gùnlé ìyanṣẹ́lódì aláìlọ́jọ́ padà.

Ara ẹgbẹ́ àwọn amòfin nílẹ̀ yìí Oyinkansola Badéjọ Olúwa ti gbé ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta dìde láti lọ ṣe ìwádìí nípa ẹ̀bùn 100 mílíọ̀nù náírà tíjọba ìpínlẹ̀ Ọ̀mọ̀ pín fún ẹgbẹ́ àwọn amòfin ti ẹ̀ka Òwèrè lẹ́yìn ọ̀rọ̀ tí ó ti ń gẹ jáde nípa ẹ̀bùn ọ̀hún látọ̀dọ̀ àwọn amòfin nínú ìpàdé tí wọ́n ṣe nínú àtẹ̀jáde tí ó fi léde lójú òpó ayélujára rẹ̀ lónìí Badéjọ sọ pé ẹ̀bùn náà ni wọ́n gbọ́dọ̀ ṣe ìwádìí rẹ̀ dáradára tí wọ́n sì gbọ́dọ̀ fi òtítọ́ hàn kedere bákan náà ló tọ́ka rẹ̀ pé àwọn tí ó ti bákan náà ni ó tọ́ka rẹ̀ wípé àwọn tí ó bá yẹ kí ó fèsì sí ìbéèrè láàrin àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún nípa ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ lákòótán gómìnà ìpínlẹ̀ cross river tẹ́lẹ̀rí tó ti jẹ́ ọmọ ìyá rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party donald duke ló ti ṣe àtúnṣe sí iye tí ó pe epo bẹntiró tí òun bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà kúrò ní 300 náírà lọ sí 500 náírà jala epo kan ọ̀rọ̀ náà ló jẹyọ níbi ìfọ̀rọ̀wérọ̀ lóòrọ̀ ní níbi tó ti ń béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ nípa ọ̀rọ̀ epo bẹntiró àyípadà ọ̀rọ̀ léyìí tó wá ṣe ọ̀hún ló ti fa onírúurú awuyewuye lórí ẹ̀rọ ayélujára níbi àwọn èèyàn kan ti ṣe ń pè é ní ẹlẹ́nu méjì kò ní jù báyìí lọ lórí ìròyìn káàkiri ilé wa fún ti tòní ayọ̀bami ẹni ti lọ ló kó ìròyìn jọ blessing haruki lorúkọ tèmi ń jẹ́ o ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ̀kásùn lẹ́ẹ̀kan sí i.

0: tem chama.
1: Principal, lọmọ náà. Bàbá bẹ̀. Èèyàn bẹ̀. Lágbolé àwọn olórin kọrin-kọrin. Ojú wálẹ̀ díẹ̀ lánàá àti lónìí. Kí ló fà á? Èbí gbajúgbajà olórin tó dágbére fáyé ni. Àwọn kan ní bákan ni àwọn kan ní bákan kọ́. Àmọ́ àbálọ àbábọ̀. Ẹlẹ́ran bá ti tu kí làá fẹ́ ṣe. Àyè ọpọ́ padà yọ náà ni. Torí ẹ̀ màá mọ wò nígbà míì tẹ́lòmíì bá ní Ọlọ́run ò sí. Ó ń bẹ́ẹ̀. Àwọn kan sì ni ó ń bẹ bíi tàtijọ́. Àwọn kan sì ni ó ń bẹ bíi tàbáláyé. Láìpẹ́ láì jìnnà, a máa bọ́ sára balẹ̀ kejì lórí ètò. Àwọn nǹkan tó jàrà ọ̀tọ̀, a máa ṣàyẹ̀wò ẹ̀.

0: ìpínlẹ̀ Ondo kan lẹ́nu ọjọ́ mélòó yìí. Wọ́n láǹfààní àti gba àmì ẹ̀yẹ, àmì ẹ̀yẹ kí ni wọ́n gbà? Wọ́n gbà àmì ẹ̀yẹ lórí wípé wọ́n yàn yọ inú abala ilé ayé kan. Mo dúpẹ́ mo sọ fún yín pé ọgbọ́n àtinúdá kò síbi tí ò lè gbé èèyàn dé. Sáàtì ló lè ṣohun gbogbo wọ́n lọ máa gbàgbọ́. Torí mo ní lèmọ́ lè ṣe lè ṣe lè mọ́ ohun tó bá mọ̀ jẹ́ tó mọ̀ ṣe máa ṣe dáadáa ó dẹ̀ máa jẹ́ níwọ̀ntúnwọ̀nsì.
1: Mi ò gbàgbọ́ pé nìkan lè dìnà mi
0: ó dẹ̀ ní sùúrù.
1: Mi ò gbàgbọ́ pé nìkan lè dìnà mi
0: ohun tí mo mọ̀ ni pé àti ló lè ṣe ohun gbogbo àwọn. Ara ń bẹsẹ̀ àwọn ọmọ tí mo ní wọ́n gbà mí ẹyẹ yìí àwọn ọmọ fútà kan ní ẹ bá dẹ̀ wò dáadáa àwọn ọmọ iléèwé bí táwọn ọmọ kan ò ti serious ńlá àwọn kan ti sí dáadáa ọmọ rí ẹ̀dá ó dẹ̀ alọ́mọrí fáwọn ọmọ eléyìí. Guinness World Record ni wọ́n ti láǹfààní àti jámì ẹ̀yẹ gbà ó mọ̀ alágbára o. Irú àwọn yẹn báyìí wọ́n máa fi wọ́n ṣe scandal ìyẹn example kan yẹn àpẹẹrẹ rere náà máa fi wọ́n ṣe láàrin àwọn irọ́ wọn àwọn tí wọ́n jọ jẹ́ ṣàwáwù. Wọ́n ní orí lágbájá ni ó dẹ̀ ń ṣe dáadáa sẹ́yìn ò lè ṣe dáadáa bẹ́ẹ̀ yẹn ni àwọn ọmọ ékèèké. Torí ẹ̀ ń tó wá jóbi àbí alágbàtọ́ àbẹ́yẹn ẹ̀gbọ́n àdúgbò gan àwọn ẹ̀bùn táwọn ọmọ tí wọ́n bá bá wálé ayé sára sára ẹ̀ máa fún wọn ní ìtọ́ni guidance. Fáwọn ọmọ eléyìí ààyè ọpẹ ti yọ ọlẹ báyìí.
1: Ìgbà tí wọn ò lọ sùn.
0: Àwọn àtó bẹ ọ̀rọ̀ wọn.
1: Ṣọ́bẹ̀ sọ pé ọ̀pọ̀ bọ́ lọ.
0: Bẹ́ẹ̀ ni táǹfààní bá wà á máa láǹfààní àti fi hàn yìí.
1: Láàrún kí ẹ̀bà o, ọgbẹ́ ló dára lọ.
0: Lórílẹ̀-èdè Kuwaiti. Èhé, ìyẹn ní Ẹ́ṣíà, tẹ́ ẹ bá wò ó dáadáa, àwọn kankan ń lọ ńbẹ̀. Ìjọba àti àwọn agbófinró ibẹ̀ tí wọ́n wò pé kò dẹ̀ kó máa rí bẹ́ẹ̀ o. Kí gan ni kókó kókó ibẹ̀ ni wípé àwọn tí wọ́n ń gbé egbògi oògùn olóró. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rán àwọn ẹranko wọ́n rán wọn ṣẹ́. Nígbà wo lè gba airport yẹn pápákọ̀ òfurufú wọn lè gbà mọ́. Tilẹ̀ ní port wọn lè gbà tọkọ ilẹ̀ wọn lè gbà. Àwọn ikọ̀ ń bẹ bíi ojú lalápọn fi sọrí táwọn àwọn tọ́ ẹ pé ojú wọn ràn kókókó tí wọn tún máa já lọwọ àwọn ajá tẹgbẹ tá a ti gbóòórù nǹkan ó tán nù ọkà fóònù yẹn wọn á ní kí ló gbé exhibit ni. ẹ bá dẹ̀ tún wò dáadáa gbogbo ohun tá à ń sọ yìí nínú ọ̀sẹ̀ yìí náà yẹn ni nípínlẹ̀ èkó ọwọ́ pálábá àwọn kan náà ń ségi kí ló ségi lé lórí wọn ni. Àwọn ọtí ẹlẹ́rìn dòdò pàápàá jùlọ olówó ńlá táwọn èèyàn ń rà nílé ijó ní klọ́ọ̀bù nǹkan kan káàkiri wọ́n láwọn ẹni yìí wọ́n ti ń rọ fúnra wọn wọ́n tún wá tún orúkọ àwọn tó ní ọtí yẹn gangan wọ́n tún lẹ̀ yóò wá jọra wọn. Èèyàn ò sì ní mọ̀ wípé nǹkan téèyàn ń dà sáyà téèyàn fi ń jayé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó tún lè mọ́ da tó. Àborúkọ ọjọ́ ọlọ́jà jẹ́ tá à ń sọ ni pé kí gbogbo akájọ kíyèsí gbogbo ohun tá à ń rà tá à ń rí òun náà ni ẹ̀dá rẹ̀ míì tí wọ́n ti ṣe counterfeit ní benta. Ẹ gbọ́dọ̀ wọ́n ṣe àyẹ̀wò àwọn nǹkan yìí dáadáa ṣé ẹ dẹ̀mọ̀ àwọn àgbà wọ́n lọ wọ́n bọ̀ nílẹ̀ Yorùbá wọ́n ní ohun téèyàn bá ti jẹ sẹ́nu wọ́n ní atamọ́tàṣé ni àbí òye ṣó ń yé a tiẹ̀ ti máa yá wọn tó yé àtàwọn tí ó padà yé tí mo fi ní pariwo yé bébí gbogbo ẹdì ẹ kọ́ ló lè yé o àwọn tí wọ́n sì lè yé nú wọn ń pọ́ àwọn jẹ́ gbogbo ẹyin tí wọ́n bá yé náà ní padà ayé koro ni àwòyè ń tiwa tọkọtaya ti lé tọmọ tọ̀nà tíṣẹ́ ti dúkìá ẹ ṣàmì àbẹ́ bízì. Torí tá a bá ní àwo gbogbo kínní yìí dáadáa yóò dàbí ìgbà tó yẹ wípé àṣẹ àwọn nǹkan bẹ́yẹn ṣó ìpọ̀ ọmọ gbọ́ o.

ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kan ní orílẹ̀-èdè Guatemala ni wọ́n ń ṣe ètò lórí ìpapòdà rẹ̀ wọ́n ní wípé ọmọ ọ̀hún wọ́n ló mọ̀ gbèkurujẹ lọ́wọ́ ẹbọra o ó mọ̀ ti papòdà o ṣe fẹ́ gbọ́ níbi tí wọ́n ti ń sọ àsọlọ àsọbọ̀ àwọn èèyàn sì jókòó lóòótọ́ wọ́n sì tẹ sínú pósí tí wọ́n ṣe lọ́jọ́ sí ṣe fẹ́ gbòótọ́ ọ̀rọ̀ ká tó wí ká tó fọ̀ wọ́n ló dìde fọ́nrán fídíò rẹ̀ ẹ lọ wò ó lórí facebook wa bí mo ṣe ń ṣètò lọ́wọ́ yìí ọmọ ọmọ ìyàkúrò ń bẹ̀ ní kẹ́lẹ́ láǹfààní àti mọ́ rí ní tá a fi ń hàn yín wá GLOW99.1FM àkúrẹ́ ìyẹn GLOW99.1FM àkúrẹ́ tó o bá ti wá fọ́nrán tí wọ́n fi ń hàn ọmọ wò ó dáadáa kọ́mọ́ dàbí ìgbà tí èèyàn ń ṣe ẹlẹ́bí ò ní níbo ẹni tó ti kú ọ̀wà dìde kẹ̀ ọ́dà ìwádìí fi hàn wípé ó ṣeéṣe kọjá wípé ẹni ọ̀hún ò tí ì lọ tán pátápátá ó lè lọ páfe tàbí kó sẹ́mì fúngbà tó pẹ́ ẹlòmíì sì lè dákú lọ́rọ́ gbọdán ọmọ 15 years old wọ́n ní lọ́ba yàjú nínú pósí o nígbà tí wọ́n ń ṣe ìwé kìpù rẹ̀ lọ́wọ́ ìyẹn lórílẹ̀‐èdè Guatemala lọ́mọ ọ̀hún ló ti dìde o

lórílẹ̀ èdè Guatemala wọn ni o ti papòdà wọn sì gbé inú pó sí arábìnrin ọ̀hún àbọ́mọbìnrin ọ̀hún sì ni lọ́ba jí pọ́n ó jí mọ́ wọn lọ́wọ́ ẹjá fẹlẹ́ yìí náà ẹjá fi hàn yín ó láwọn èèyàn máa ń dára gan.

kàyéésí rẹ Elédùmarè arúgbó ọjọ́ arúgbó kọrìnkèsí arúgbó ọgbà ni arọmọ oníṣẹ́ bá ṣetán arọmọ láàjò ṣíwájú ẹ̀ débẹ̀ wàrà òjò tó ń lé wa nígbà tá a lérè sá atọ́ba nílé atọ́ba níbi gbogbo ọba tó pọ̀ nípa àti agbára kábíyèsí rẹ ọba elétò lórí ètò tòní o. Tó dá gbogbo adarí hun gbogbo tí tó ń gbọ́ mi ẹ bá mi ṣe kábíyèsí ẹ̀ bí mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ni mò ń kí gbogbo ẹ̀yin olóríire tó bá mi ń gbétò ìjákèjádò àgbáyé etí tẹ̀ fi ń gbọ́ mi ò ní di ìdílé tẹ̀ tí ń gbọ́ wa yìí ò ní dàrú ẹ̀yin tẹ̀ sí lórí ọ̀fẹ́ láti máa wò wá níkànnì ayélujára ojú tẹ fi ń wò wá ò ní fọ́ o àjọṣe wa ò sì ní bàjẹ́ ètò yín ètò wa náà látún ti gbédé lónìí ohun ojúrílẹ̀ tó yìí ń jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àwọn ìrírí àwọn ohun tójú wa ti rí la máa ń mẹ́nu ń bà lórí ètò yìí àwọn èèyàn ńláńlá àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn èèyàn pàtàkì láwùjọ àwọn tí adániwáyé ti ṣẹ́gi ọ̀làlé lọ́wọ́ nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò àwọn la máa ń lórí ọ̀fẹ́ láti gbé wa fòyín lórí ètò yìí tí wọ́n á máa bá wa fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ tá ó máa kọgbọ́n lára wọn ẹ wá nǹkan fìdílélé nìkẹ́ fìdílé nǹkan èèyàn pàtàkì ni mo tún mọ wá fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ìṣe wa ni lórí ètò yìí ká gbé yàn láwa ká yín mọ́lé àwọn tó ti nímọ̀ tán ti ní òye tán ti ní ìrírí bẹ́ẹ̀ ni sádániwáyé sì ń gbà fún wọn nídìí iṣẹ́ wọn àwọn ni mo gbé wá fún yín lónìí ìkànnì yín ìkànnì wa glow 99.1 fm ìkànnì tó gbóúnjẹ fẹgbẹ tó tún gbà wo bọ ìkànnì tó ṣíwájú tákẹgbẹ rẹ ń tẹlé lẹyìn ìkànnì tó jẹ òun lọgá gbogbo ìkànnì glow 99.1 fm pẹlú èmi ọmọ yín ọrẹ yín olólùfẹ yín comfort bọsẹdé àríyọ lórúkọ tí mò ń jẹ ọlálójú ni wọn fi máa ń gbé mi lárugẹ èmi lo lórúkọ tó ń pòwe olórúkọ tó ń kọ́ni níwàáwò olórúkọ tó tún kìlọ̀ ìwà ẹ kú lé o

0: ẹyin tẹ bá ń wò mí lórí amóhùnmáwòrán ẹ rí pé I'm very young àwọn ẹlòmíà tẹ pé bóyá mo wé láwàlí ni nígbà fún àkọ́ tó mú test bá dání ilé yóò mú test bá dání o very young guy so a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a kúrò nílùú nàìjíríà sílẹ̀ ọlọ́run dẹ̀ ń gbà fún wa a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nídìí iṣẹ́ tá à ń ṣe yìí kọ́lọ́run tún máa gbé wa gòkè.
1: Àmì ẹ ṣeun àlejò wa.
2: Mi ò débi rere, kí mi ò débi rere.
1: Ẹyin yóò wá lé ìkànnì Glow 99.1 FM láwa yìí o. Fún àǹfààní ẹ̀yìn tẹ́ ń sọ pé níbo la já sí yìí ẹ ti já sí Glow 99.1 FM ìkànnì olóríire ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wò bọ̀. Alájòyè Owóyẹmí Nasir àwọn lágbà lálejò lónìí àwọn náà ti ń bá wa ń fọ̀rọ̀ ń jomi toro ọ̀rọ̀ mo sì mọ̀ pé ẹ ó máa kọ àwọn nǹkan kan lẹ̀ pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ wa tẹ́ ní a orílẹ̀-èdè yìí ti sún yín ẹ fẹ́ jápa ẹ wá nǹkan fìdílé ẹ ó gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. Alájì
0: mo wà pẹ̀lú yín.
1: Ẹ ti sọ díẹ̀ nínú àwọn nǹkan tó múnú yín dùn. Ṣé ẹ lè sọ díẹ̀ lára àwọn ìdojúkọ tẹ̀ ti rí tó kù díẹ̀ káàtó tẹ́ ń wò pé kí ni mo tẹ̀ yanrú iṣẹ́ yìí láàyò fún ṣé ẹ lè sọ díẹ̀ fún wa.
0: Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo kábàámọ̀ ọdọ́ kò sí nǹkan tí wọ́n ń ṣe ní láyé tí kò ní sí challenges environmental challenges ó wà internal challenges and environmental challenges gẹ́gẹ́ bí àwọn olóyè bó máa ń pè à ń pè ní environmental factors tó affect iṣẹ́ nídìí iṣẹ́ wa yìí tá à ń ṣe ọ̀ nídìí iṣẹ́ gbogbo ènìyàn pátá ó yẹ kí èèyàn lè understand pé there is always called opportunity and threat ní business tẹ bá ń ṣe ẹ máa rí ìpèníjà ní àwùjọ tẹ bá wà yálà láti ọ̀dọ̀ ohun òṣìṣẹ́ yín ni àbí àwọn tó ń ba yín ṣiṣẹ́ ìṣòro tó jẹ́ pé ẹ lè fi ọwọ́ control àbí ìmọ̀ kẹ lè fi control àti ìṣòro tó jẹ́ pé ẹ tiẹ̀ lè control kòsíkòsí kó má wáyé lára àwọn ìṣòro tí à ń dojú kọ kábẹ́ látorí ọmọṣẹ́ ẹ rí àwọn ọmọṣẹ́ míì tó jẹ́ pé ẹ kàn máa gbà sídìí iṣẹ́ tó jẹ́ pé wọn tiẹ̀ ní kí ẹ fún yín tẹ́bà tiẹ̀ sí around wọn kọ̀ láti kó yín jẹ ohun àwa náà gẹ́gẹ́ bí tọ́wọ́ èèyàn ṣe máa ń demand pé àfa kọ̀ǹpútà ẹ máa bọ̀ lóńdò àfa kọ̀ǹpútà ẹ máa bọ̀ lọ́rẹ̀ ẹ máa bọ̀ ní gbọ́kọ̀dá à ń gbórúkọ yín ẹ̀yin náà wá ṣiṣẹ́ yìí fún wa ṣùgbọ́n àwọn ọmọọṣẹ́ ń kọ́ àwọn ọmọọṣẹ́ tí ayé ìdílé sí yìí wọn máa fẹ́ ṣiṣẹ́ bí wípé kẹ́ ẹ gbà wọ́n sí ìdíṣẹ́ kọ́ kó oúnjẹ ni àwọn mí ò tiẹ̀ fẹ́ rẹ́dì láti ṣe anything èyí jẹ́ lára ìṣòro táwa dojúkọ then lára àwọn òṣìṣẹ́ tó yẹ pé wọ́n tẹ̀ wá ń bá yín ṣiṣẹ́ àwọn míì wà wọn wà patient enough tẹ bá ń ṣiṣẹ́ fún wọn ò fẹ́ farabalẹ̀ wọn tẹ fẹ́ gbọ́ kankan etí wọn ti di tó yẹ pé tẹ bá explain fún wọn wọn ò ní gbọ́ wọn dẹ̀ ní gbà ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ohun mọ onímọ̀ba gẹ́gẹ́ bí ọgbọ́n ìmọ̀ àti òye tọ́lọ́run fún wa ṣé rélé yóò ní ṣaláì má wáyé kò possible in every business to grow you should learn how to overcome all this through strategic management. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ìwé díẹ̀ ta kà àti ìmọ̀ díẹ̀ tọ́lọ́run fún wa a fi guide ara wa ni nítorí pé tí ọmọọṣẹ́ bá gbé iṣẹ́ ẹ̀dẹ̀ ńgbà míì ọ̀gá á sì wá wù èyí tó yẹ kó pọ ọmọọṣẹ́ kó béèrè pé kí ló ń ṣẹlẹ̀ ọ̀gá lè lé ọmọọṣẹ́ dànù adípò tó lọmọọṣẹ́ mọ́ àwọn customer nísìnyí tó bá fi ara balẹ̀ pẹ̀lú wọn wọ́n lè máa bẹ patronize mọ́ wọ́n á fara balẹ̀ wọ́n á fi ṣiṣẹ́ wọn ni wọ́n á ṣàlàyé fún wọn tó bá nípèníjà nù ẹ̀ títí tí ọlọ́run máa fi gbà tí gbé gbogbo ẹ̀ máa fi lọ so ìṣòro tá à ń dojú kọ they are both internal and external a dẹ̀ dúpẹ́ pé ọlọ́run bá ń bá wa guide ẹ̀ ẹ ṣeun gidi gan lótú.
1: Ẹ ṣeun ìbéèrè mi tó tún dàbí ìtẹ dáhùn yìí ǹjẹ́ tiẹ̀ nífẹ̀ẹ́ sí òṣèlú bóyá tá a bá sọ fún yín pé iṣẹ́ kọ̀ǹpútà tá a ti mọ̀ yín yìí o in fact a fẹ́ kẹ́ ẹ ṣe mọ́ o ẹ wá darí ipò òṣèlú kan ṣe é fi ṣe kọ̀ǹpútà ńlẹ̀ àbí.
0: Olóòtú o ìbéèrè eléyìí ti lágbára ṣùgbọ́n màá dá yín lóhùn pé politics jẹ́ nǹkan lára àfojúsùn mi tèmi náà ń gbàdúrà wípé kí n débẹ̀ nítorí pé mi ò lè wá kú kò lè jọyé lè bá bẹ́ẹ̀ a lè torí pé politics ó burú ká má ba wọn ṣe àjọ bá wọn pọ́ọ̀tì ẹ̀ ni àwọn èèyàn aṣọ wọn fẹ́ẹ́ fi wèrè pọ́ọ̀tì ẹ̀ sùúrù lèmi máa fi pọ́ọ̀tì eléyìí o nítorí pé mo ní ìfẹ́ nàìjíríà gidigidi gan mo de be olorun wi pe ko gbe mi debe se ri politics ni nigeria o ni se pelu imo ati owo bi o ba ni imo o le se politics bi o ba ni owo o le se politics bi o ba tu wa ni ife ilu e to ba te se politics o fe wa lo ko owo je ni abi ko fe lo da loru eyi je ipenija to ye pe nigeria gan na doju ko gege bi ogo ojo ola our youth stand did anything most of us are wrong politicians awa to je pe odo gan a tin se yahoo yahoo awon to je odo ni o emi o si lara won o emi o nse afa yahoo afa computer ni temi o awon odo isin to je ogo ola nigeria won ready bi pe won fe tulu se just imagine how nigeria will be in the next futures to je pe won ogo nigeria o ni fe nigeria but awa ni fe nigeria a se fe sin ilu wa a de nbe olohun wi pe kọlọhun se ni rọrun lati sin ilu wa kọlọhun ba gba fun wa kọlọhun gbe wa de bibe o se ilu nigeria o wa ninu okun mi o tọlọhun ba gbadura mi kọlọhun gbe mi de bibe e seun
1: ami o olohun a si gbe yin de be gege be ti wi pe e ti e lori ofe lati wa si ori eto ohun ojuri loni ada ni wa ya da si
0: ami
1: e ma gbagbe lati wa se olugbowo fito yi o
0: ah pelogo olohun
1: ki wa ni amoran te le fun awon omo wa okunrin ton ti sora won di yahoo yahoo
0: e seun gidugan olotu ibere nla le tun bere yi o se ri amoran te mi o ba fun awon eniyan ni pe ka gbe ara lọlọrun ka de ni ise owo gidi ti e ba gbe ara lọlọrun te ba believe nu olorun tan wallahi e ma di eni nla lọjọ ola o se ri igbarale olorun ati suru eyi ni problem to je pe awon eniyan doju ko ni ilu ta wa yi e imagine awon odo ta wa yi most of them je yahoo nitori pe won fe gbe ara lọlọrun won wa something very fast ibi te ma so pe e ti ma ri won pe won wo se niyan elomi a so pe won te le gba won wa ti tesu isu wa fun e lowo lo to sugbon a fi odidi eyin a fi gba nkan la lowo e sugbon to ba gbara ile olorun to ba ni suru kere kere olorun ma se fun titi ti wa fi de bibe ni igbara lọlọrun o wa very very important to ba gbara lọlọrun to gbe ori e fun olorun to gbe ori e fun alafa to gbe fun babalawo abi pastor ipoko be fa to duro di asiko olorun olorun ma se titi e fun e eyi na mo ti ma fun yin ati awo ko se e seun
1: e je nsare polowo oja mi mo nbona

0: bí mo tọjọ mẹta kan bẹẹ ni kò lè dáná là ń bá kiri.
1: ìyẹn ò lè fún wa o.
2: fẹfẹ ṣe pati mc tó ní mọlóye títíà.
0: ká já sókè ká já sísàlẹ̀ ká gbé sọ́tún ká gbé sósì kò lè dáná ni o.
1: ń ta o.
2: kẹwa polówó ẹmí ọlá pro ṣe fẹyìn
0: o. ẹ bá ń gbóhùn wá tẹwàá rẹ wọn gbòó tẹ ń fọwọ́ bojú yóò dáa kò lè dáná ni yóò dáa gbogbo ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ wa tẹ ń pè mí tẹ ń béèrè.

0: Ireland, Italy, àwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ tó jẹ́ Europe country gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lọ àrẹ sẹ̀pá lọ́dọ̀ ti iléeṣẹ́ ìfàṣẹ bẹ́ẹ̀ bá ti débẹ̀ ọ̀nà ti là. Wọ́n ní sọ kí ni kan fi pé ẹ̀ tó pẹ́ ti ń lé Canada ti pẹ́ ti pẹ́ tó pé ọjà mú no no no yes ti dé o.
1: Ibẹ̀ ni
0: yes ti dé o.
1: Owó ti yá.
0: Ẹ tètè kàn sí ọ̀gá àgbà iléeṣẹ́ ní àárọ̀ ọ̀la. Bẹ́ẹ̀ bá pè láti àbá ti gbé tẹ̀sùn pé mo fẹ́ bá yín sọ̀rọ̀, wọ́n á pè yín fúnra lára, wọ́n á bá yín sọ̀rọ̀. Kàn sọ́dọ̀ wọn kẹ́ bá wọn sọ̀rọ̀. Wọ́n níbẹ̀ bá tẹ̀ tí wọ́n lé tó bá pọ̀ lọ́dọ̀ ẹ̀wọ̀n tẹ́pọ̀ lé tí ò tètè bọ́ sí wọn ní àtúnfún lórílẹ̀-èdè míì tó pẹ́ máa tó pé yín.

0: Ọjọ́ ńlá ni ilé o, bàbá ẹ̀ka ilé o. Kọ ọjọ́ méjì, ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta.
1: Opposite First Polar Hotel, Lakure.
0: Prophet Folúṣọ́ Ajégunmọ́ ní ọ̀bà ilé mo kí ẹ̀ka ilé o.

0: wọn ti ń lo nọmba tó pọ lò wọn ìṣípàdà ibi ọgbọn ọdún sẹyìn.
1: Àwọn
0: ẹjọ́ ní bó na ṣe ń pè ẹni báàgì tó pé bí ló bá lè jókòjó. Lọ́sẹ̀ ẹ jẹ́ kílẹ̀ ṣe àwọn ojú yóò máa tẹ̀síwájú. Ọ̀gá àwọn àgbà pátá ẹ ṣe mò dúpẹ́ o. Sir Ambassador Ashif Samuel Ijitianu. Bọ́ ba níyì tilẹ̀ ẹ̀sìn kan. Adájà tilẹ̀ ẹ̀sìn kan bí ọba Bùnmi. Ní kí n máa kí gbogbo ọmọ ẹ̀sìn kan pé ẹ kú oríire o. Olóyè adájà tilẹ̀ ẹ̀sìn kan bí ọba níyì tilẹ̀ ẹ̀sìn kan ní kí n máa kí gbogbo ọmọ ẹ̀sìn kan pé ẹ kú oríire o. Ilé ogun náà àjà ilẹ̀ máa já o. Ní máa kí yín o pẹ̀ kú oríire náà. Ní máa kí kábíyèsí ọba ilé owó ọ̀là sí. Olúwa Gbẹ̀ngà Òjó. Ní máa kí pátá gbogbo ọmọ ẹ̀sìn kan lè kú oríire o. Ìjọba náà ní dìbànú já o. Olóyè Asude ku oríire náà o. Bákan náà mo kí gbogbo ọmọ sí pátápátá lọ́dọ̀ kábíyèsí ọba David Okunato ìlú Fẹmi lóye wà. Ku oríire náà o. Àṣẹrẹ ìlú Ìgbòmọ̀ ní kí n máa kí gbogbo ọmọ sí náà pẹ́ ku oríire o. Ní òní ìbànújẹ́ o. Ilé lọ́kàwé ní ilé ṣí ní ìlú Òyìnbó bí o fẹ́ lọ ń bẹ̀ ilé ìrò ẹ fẹ́ lọ ń bẹ̀ gbogbo ẹ̀mọ́ ṣàlàyé fún yín. Bẹ́ẹ̀ ṣe dọ̀rọ̀ ẹ pé ilé iṣẹ́ fashion number ní kẹ́ ẹ pé 090-36-96-43-22 090-36-96-43-22 090-36-96-43-22 Number ní kẹ́ ẹ pé láti pé number yìí ọ̀gá àgbà ni ó gbé fún.

0: job bi ti wa ma ido una na se ojo bi adupe ope ni fọlọhun mo dupe ọlọrun pe mo ri awon omo omo mi ope ni fọlọhun o
1: number 280 on the road opposite waspula hotel
0: e ba kono be sile ki ma mura ti ma dagbere 09036964322 09036964322 09036964322 ba tin pe oga agba ile ni gbo ba ri pe wa pe ti won gbe lale test won pe o fe ba yin soro won a pe yin fun lara won won ba yin so bo se wakati ma won bo se ogun wakati ni ko na ni kankan won pe won ba yin so be pejo wanu ya sugba da wa pe fe de ile se gan gan mo so fun yin latona ondo e ti ri o koju si ile itura first mulak lati ona isikan si bi ora kale e na koju si ile se first mulak lagba olohun e je ma mara ti ma gbe number na re o na e o 36964322 ọ̀rẹ́ dọ̀lá mo dúpẹ́ iṣẹ́ ojú ti ọ̀gá àgbà iléeṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yà wa mojisola ọ̀làdélé bàbá wa kàn dé ṣe mo dúpẹ́ ọgbọ́n ẹ̀yìn òṣìṣẹ́ iléeṣẹ́ mo dúpẹ́ o ìwúṣẹ́ sẹ́lẹ̀ gbajúgbajà gẹ́gẹ́ olùkọ́ tèmi ń jẹ́ ṣé a fẹ́ pè mí fún nǹkan nọ́bà mi rè 08032494141 0032494141 àtẹ̀mí àtẹ̀yìn àjọ níkú àjọ nù kájọ fà ìkúdẹ́gbà olúwalógbọ́n àwọ̀ ẹ̀dá àgọ̀wọ́ pọ̀ odò ọjọ́ mẹ́jọ eré o ẹ̀fẹ́ ṣàyẹn fm à ń ké
2: Blue FM 99.1 Akure Ewenu leke ewenu oko tori yin la se wa Ikoni Blue FM Akure orisirisi ninu eyo kan 99.1 FM Ijapo Akure

àkúrẹ́ oríṣiríṣi nínú ẹyọ kan. Glow FM 99.1 àkúrẹ́. Ẹ̀wẹ̀nu lẹ̀kẹ́ ẹ̀wẹ̀nu ọkọ́ torí yín la ṣe wà.